0: aki adua beti mi wa foju lojo ojo se aso to fe di lowo ni je lo ye agbon danu idawo le de sugbe ko gbodo bori re igbe aye e kan kan si ninu adua yo gbodo mu kuro nu kadara re olufe suma ledare ko de ma gbadua ni gbogbo igba iru adua na lo fe lo gba ni ose yi nu soji ose je kari pe gbogbo wa gbepin se tori omo wa adura lo ngba agbara ko o didi gbodo sile ko ni ba di kokoro adua lowo lo nsi oju oni ti Tami ayo ni tari agbana sile re bi emi re se nfe ko ni se ilera fun ara ayo yin ti de a o ni dupe bebe o se dupe lojo ase gbedide bale otomo tomo o e o ni se san wa jere omo omo yin o ni fi flower sojo loju yi o abiye ma igbe mi dada o ni se lase lori omo re oro jade lara baba labiye ma ani ebi ki wonu koro mi wo o ni ri je ibi loju yi o elera ro ni gbogbo omo re ni si aye loju yi o emi re ma gun wa tu jere omo omo re oni da won ti lojo ke ye omo re aye oni fi opa mo omo re oni fo sale oto lowo oto ni fokan bale oluwa ma fu e lowo olorun fu e ni fokan bale aye oni gbegbe ku gbe ka omo le o oni baba to fo se na le re o ase jere lo si bi ogo to ba to mo wa fe yin me ko nile omo re o iji o jado mi nu agbonu iji oni je olosu yi o wa fo wa ara gbare omo re o ninu osu yo to nla koja yo dopin o osu yi aru tabi ya mo ki tu won ni gbe ka omo le olore ogu aye re yo di alai lagbara aye oni se si oso mo re ajo iboroju alere oni faye o o mi ade ori re oni si oni damu lori omo o oga oga eniyan oni gbaso olorun re o loju alagan baba afa odide oju re ma riri omo olorun ma po wo kẹyin inú ilé yìí aláàrùn kan máa fàwọ àtọmọ rẹ sókè oṣù yìí ẹ lọ rí àràdá ọfà yìí ò ní bọ lóṣù yìí ire ti dé òní mí sí ẹ tọmọtọmọ o mo lé òmìnira òṣì jáde nínú ilé yín òmìnira àṣẹ tí mo lé jáde òmìnira àkóbá mo lé jáde òmìnira gbèsè mo lé jáde òmìnira àtọrọjẹ mo lé jáde akínidẹ́lẹ́lẹ́lẹ́ kò ní kí ọ ní kí ìbànújẹ́ nínú oṣù yìí o ọmọ rẹ máa dùn wò lágbára ọlọ́run lóṣù yìí ọ̀nà rẹ máa là okun ilé òní wọ yàrá rẹ o ó yà lọ gbẹgbẹ ọpẹ ò ní rí àkóbá wà á kájọ ìdùnnú ò ní rí ìjà ọ̀kadà o ò ní rí ìjàmbá mọ́tò iná ọmọ ò ní jú ọ ayé òní gbọmọgbìmọ lọ́wọ́ ilé òní súnkẹ́ lẹ́yìn ọmọ rẹ o ọ̀rọ̀ dé ọ̀rọ̀ balẹ̀ ó dàṣẹ wà á dán lọ́rọ̀ lóṣù yìí o ayé apá ọlẹ́ lóṣù yìí wọ́n ní kó yẹ̀ wá tọmọ rẹ kẹrẹ o oṣù tá a wà yìí wọ́n fi re wọ́ orí tọmọtọmọ àjàgà ìsìnrú já lóṣù yìí o wà á padà rówó ṣọwọ́ ẹ̀gbọ́n sàmì eléyìí ò ní tọrọ lọ́sẹ̀ yìí o ò ní ṣerú àbúrò ìlérí ò ní yẹ o ìlérí máa ṣẹ tó bá jáde wà á múre bọ̀ nínú òfin nínú ọ̀la wà á jẹun ọmọ lóṣù yìí o a máa fi ọlá kẹ́ o àṣírí ọ̀la rẹ ò ní tú o ojúlówó eré o.
1: Everyday till payday.
2: Awesome talk every day, all day. 105.
3: Your favorite tunes are just a click away.
4: You feel it?
3: Jordan FM. Listen now and turn up.
5: Uncle Ben Tola, I'm sorry, Mofo, Monia, Mopelo, Shetonfo, and Jotty Day, Tomomitino.
6: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to, so get better information. I won't give you no move, I need you, but if you don't say one move, move your radio.
3: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today we'll be discussing
1: the voices you need at work all day, every day.
0: In
8: last month, I lost a caller. I got a very good mo dupe lowo olorun pe olorun ra ile fun wa
0: hallelujah
9: olorun ra ile fun yin
0: oluwa ma da ogbe keta si mu nbo
10: mo dupe lowo olorun pe lose to koja olorun ra moto fun oko mi
0: hallelujah
9: eni si ami loju emi re o merebere o ya omo re ase
0: ikerin wa yi soke dada
11: baba emi lomo ijoyin lati

0: Bí afẹ́fẹ́ láti kú, bàbá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run fi ọjọ́ kan kún ọjọ́ mi ní èní, ṣùgbọ́n bàbá ẹni ọmọ máa dùn wá nú, ọmọ máa kọ́lé fún wa, ó máa ra mọ́tò fún wa, ó máa fún wa ní nǹkan rere. Ọmọ mi fún mi ní 600,000 àkọ́bí mi. Bàbá tí bá ti gbóhùn yín lórí afẹ́fẹ́ báyìí, lórí rédíò, inú mi máa ń dùn ni. Kò sí bí ọkàn mi bó ṣe lè rí, ìṣe lọkàn mi máa tutù. Bàbá ẹ ṣeun, ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fi ìyàwó ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ṣeun sà.
1: Jẹ́ gbọ́lẹ̀ tó parí ká fi kásẹ̀ rẹ̀ lẹ̀.
2: Láti ẹ̀ mo join program bàbá. So mo ṣáà join, mo ń ṣe gbogbo nǹkan tí bàbá ní pé ká ṣe. April, béèyàn kan ṣe pè mí nìyẹn pé ó jẹ́ lè try France o. Mo ṣáà ṣe apply nìyẹn. Ìgbà tó máa di May, visa mi jáde.
3: Ó jáde. France. Ẹnìkan tó ń lọ ìlú òyìnbó dìde kó kálẹ̀ lóyà.
1: Bọ́rọ̀ bá ti rí bí gbogbo àwọn ọmọ Ọlọ́run ṣe sọ yìí, kí la tún wá ń sọ wípé Ọlọ́run ò lè ṣe? Màmá wò jẹ́ lọ gbàdúrà nù sọ jíjàre. Níbi tá a bá ti rí ẹni tó lè gbàdúrà náà lọ́lọ́run tó lè gbọ́dúà wà. Tó bá ti ń bọ̀ jẹ́ kí ọmọ rẹ ó tẹ̀lé ọwọ́ o. Èèyàn má dógún ló máa mú bọ̀ tó bá ti ń bọ̀. Àti òní láti máa pé omi orí òkè mẹ́rin tó bá ti ń bọ̀ kó mú ike dání. Tó bá ti dé under bridge Sango àbí toll gate. Kàn sọ fún ọlọ́kadà wípé ń lọ sí St. Michael Stadium ní ọ̀tà. Má pẹ́ dé o, àdúrà rẹ máa gbà o. Gbogbo ẹni tó bá ń bẹ láyé tí ń bẹ láàyè lè ń dá ọrẹ ọpẹ. Àánú ni gbogbo wádẹ̀ rí gbà yìí o. Orí ọ̀fẹ́ ńlẹ́ ni o. A máa dá ọrẹ ọpẹ ọjọ́ kejì lónìí. Pé a rí oṣù yìí láyọ̀ àti àlàáfíà. A fi sọ orí àwọn ọmọ àti dáàdì àti mọ́mì. Kò mà sí ọrẹ tó kéré níwájú Olódùmọ̀rẹ́. Ìwọ gbìyànjú bẹ́ẹ̀ ṣe ń fi ọrẹ yẹn rájọ Ọlọ́run yóò bùkún gbogbo yín o. Ẹ má jẹ́ gbàgbé ìsìn àárọ̀ wà ní aago mẹ́fà ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ẹ̀yin ọmọ bàbá alábìyẹmọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
3: Ó gbà ó, a dúpẹ́ o.
1: Ọlọ́run bàbá alábìyẹmọ o, ààyè ló wà.
4: Hello, hello, Prophet 09060571110. Lẹ́ẹ̀kan sí 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 03434-7714. Lẹ́ẹ̀kan sí 03434-7714. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ, a ò ní máa bọ́jẹ mọ́.
5: From Lagos, this is
6: Jordan 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Station with a voice for untrue.

0: 5:30 a.m. every day. Ayo, ni temiti elu jojuma. Amen.
1: Ogo mani fun Olorun loke fun gbogbo kan ti olugbo to gbo mi kan kiri gbogbo ile di agbanlaye ma dupe lowo baba abi dupe lowo oni majemu eni to su eni to gba eni to fu ela fani mi ni aro ti o ti fu elomi ri lo se bo si bi pepe re bere si ni jo ko bere si ni wa orin meta kokoko ko bere si ni jo le lori bo ti njo bi pepe re dupe lowo baba mi ko tori ojo isimi akoko inu osu kejo ni lo ti ojo isimi lati ya isimi mo o ma tun ti ri ojo isimi iwo na ma jo ma yo ma korin ayo si oba oke bo tin korin ayo yen tin bi pepere to jo to dupe pe baba mi je ku ri sunday akoko awon kan wa won ori iwo ti ri dupe pe ori ojo keji ninu osu kejo 2026 ni gbogbo re to gbin gbo mi je ajo bo si bi pepere nigba keji ye ajo kaleluya la meji ati ogun meji ko tun bere jo nibe bẹbi parapọju lo mọsi ti bo tin pe wẹmi na ni woli ti ti mo olare waju olagbe mi jp anoni moriba kini baba mi arugbo ojo ni ka je se lan tun ya mi ndi enu akoko re ya jo ni na ju emi ka gbon to ni majemu ni ugboko to tede simi na ni tuwura oya ya jo ni na ju emi ya mi leti igbo oya ya gbon ti baba mi ni fun wa ni sunday akoko ni osu kejo oya
2: first chronicle chapter 4 verse 9
3: Dabesi se olola ju awon arakunrin re lo.
2: Dabesi yo olola, o se olola ju awon arakunrin re lo.
3: Iya re si pe oruko re ni Jabesi.
2: Iya re wa pe oruko re ni Jabesi.
3: Nitori ti o bi ninu ibanuje.
2: Tori to bi ninu ibanuje.
3: Dabesi ke pe Olorun Israeli.
2: Dabesi ke pe Olorun Israeli.
3: Wipe iwo ibaje buku mi ni toto.
2: Iwo ibaje buku mi ni toto.
3: Ki o ti so agbegbe mi di nla.
2: Ko so agbegbe mi di nla.
3: Ki owo re ki o wa pelu mi.
2: Ki owo re wa pelu mi.
3: Ati ki iwo ma se je ki emi ki o ri ibi.
2: Ati pe ki iwo ma je ki mi ri ibi.
3: Ki emi ko ma si ri ibanuje.
2: Ki emi ma si ri ibanuje.
3: Olorun si mu ohun ti o toro se.
2: Ohun to toro Olorun si mu se. Ohun ti Jabesi toro Olorun o ni ko ma se ri ibanuje. Ohun to toro Olorun si mu se. Genesis 34:19 kilowi.
3: Odomokunrin na ko si pe titi.
2: Odomokunrin na ko si pe titi.
3: Lati se nkan na.
2: Lati se nkan na.
3: Nitori o fe omobirin Jacob.
2: O fe omobirin Jacob.
3: O si ni ola ju gbogbo ara ile baba re.
2: O ni ola ju gbogbo ara ile baba. Jabesi je olola. Bo ti je olola to iya re bi ninu ibanuje mo ke po Olorun Israeli gbogbo n to bere Olorun si mu se iwo na bere nkankan bi ati e bi ninu ibanuje bere oni majemu yo fi ni e lowo ki lo fi pari e ohun na ni gbale mi re jo ti gba Jesu gege bi Oluwa atolugbana bo ba gba Jesu ba ngba gba gege bi Oluwa gba bi olugbana bo ti wa gba gege bi Oluwa atolugbana ogun ma se lati be ibe la pari e si laaro Psalm 32:5
3: emi je wese mi fun o
2: emi je wese mi fun o
3: ati ese mi ni emi ko fi pamo
2: ese mi ni emi o fi pamo
3: emi wi pe
2: mo wi pe
3: mo je wa ire koja mi fun oluwa
2: mo je wa ire koja mi fun oluwa
3: o si dari ebi ese mi
2: o si dari ebi mo je wa ire koja mi fun oluwa won na je wa ire koja oni majemu a dari ebi ese ju e je lo gbadua ni bi pepe re wa ma kigbe oluwa o ofa ira mi to be lara mi to da mi duro e fi na ti jade lara mi o yo dua ma pota iligaba rubi adana makabebia retetetebo eno brakotoba lakutu imbrados lekete lendrabos yesu oluwa wa
3: ami
2: nibi ta de gbiyanju ba nka Psalm 9 si ka 3 si bo ti nka isegunde ko tun wa ka Psalm 2 ibe logun yen wole si Jesu alagbabi wa amen. Nibi ta de gbogbo ko jajo ko engineer fi lo ni agbara.
4: Oruko mi ni Miss Olugade wa lati Ikorodu.
2: Ikorodu ye ona jidi e. Ta lo se se
4: ti ma rin ma n kowo seyin ni.
2: E ma n kowo seyin lati odun melo.
4: Ah o ti todun meta ba.
2: Odun meta.
4: Lati gba tese yi ti bere.
2: O ti bere.
4: Ni mo ti ma n kowo seyin bi aya. Bo ja ngba ti mo de bi ile ni. Mi le duro gbadura gan rara ma n joko ni. Ti bo ja ngba ti mo de ti de te ti fun wa lo loro yen bi e ti jada.
2: O ti jada
4: dupe lowo Olorun.
2: E ba n pa te.
1: ẹgbẹ́ mi Solúgadé láti Kurodu ọ̀nà ma ń káwọ́ sẹ́yìn àtọ́dún mẹ́ta tẹ́sẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ kéré tó mọ̀ orú gẹ́stímánì oní gbogbo ẹ̀ jádànù ó fà yẹn fọ̀lọ́ ó wà kùrí mọ́ ta ló tún lanú ìkùrí ta bẹ́ẹ̀ kọjá ó rí ọ̀fẹ́ tó olúgbadé rí gbà láti Kurodu ẹ̀yìn lẹ́yìn rí gbà kẹ́ ẹ̀ sàn kẹ́ ẹ̀ wá kẹ́ ẹ̀ má rí mọ́ jésù olúwa ó lè fòróró ẹ̀ ránṣẹ́ ó lè fẹ̀rí ẹ̀ ránṣẹ́ sí mi wọn náà lẹ́tún ní màá rètò wọn lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà búwọ̀n náà ti ń rètò lọ́wọ́ tó ràn wá lọ́wọ́ tá a fi ń ṣe ni wọn náà ẹ̀rí tiẹ̀ ní àdí púpọ̀ ó dẹ̀ ní ẹ̀rí lóṣù kẹjọ ó dẹ̀ fàyò dúpẹ́ ó dẹ̀ tún yin ọlọ́run jésù olúwa wa àmì.
2: Níbi tá a lè fẹ́ máa fẹ̀rí ránṣẹ́ fẹ́ máa ran ètò wa lọ́wọ́ ìwọ náà fẹ́ ràn wá lọ́wọ́ gbogbo ibi tó ti ń gbọ́ wa pátápátá whatsapp number ni kó o ti bá mi sọ̀rọ̀ àbí ọlọ́run fi sí ẹlọ́kàn láti sọ àwọn ẹ̀rí abàmì tó ṣẹ lórí afẹ́fẹ́ ìwọ náà gbìyànjú bá ń fi ẹ̀rí rẹ sí whatsapp number mi yóò ti ọmọ àpè fún ẹ lẹ́ẹ̀mejì bóyá.
3: 08033462861.
2: Ẹ̀ka rẹ̀ kan sí.
3: 08033462861.
2: Ó máa ń dára fún ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp number mi kájọ fojúrojú mẹ́ yóò sì dára fún ẹ. Má gbàgbé ìpàdé abàmì kan máa wáyé láàárọ̀ interdenominational program ni ìgbọ́wọ́lé ó máa ní agbára jọ ẹgẹ́ bí ìtọ́ni ìwọ náà fara wọn aago mẹ́fà àbọ̀là bẹ̀rẹ̀ àparí ní aago mẹ́sàn-án gbogbo èèyàn ló máa lágbo bí gbogbo tá a bá parí àwọn míì padà sí ṣọ́ọ̀ṣì wọn àwa bẹ̀rẹ̀ sáfìsì gan láago mẹ́sàn-án sí aago mọ́kànlá tá a bá ti bẹ̀rẹ̀ sáfìsì láti aago mẹ́sàn-án sí aago mọ́kànlá a ó parí first service lẹ́yìn náà làwọn fojú rojú pẹ̀lú olè ọlọ́run tó ń gbọ́ ìdáwọ́lé orò gẹ́stímánì 10,000 ẹ̀ wà nílẹ̀ má tún wá gbàgbé.
1: Pé Sunday méje kan lọ lọ́wọ́ Monday méje kan lọ nílùú Ifọ̀ Wednesday méje kan lọ nílùú Ifọ̀ ó máa ní agbára gbogbo ibi tó gbé ń gbọ́ mi pátápátá èpo fara wọn Thursday méje kan náà tún lọ àwọn ọtí fẹ́ parí wọn náà rí po wà bẹ́ẹ̀ bákan náà Wednesday méje kan lọ ní ìyànà àpàjá ó máa ní agbára Sunday méje kan tún lọ wọn náà rí po fara wọn ó padà ní ẹ̀rí ẹ̀rí ẹ̀dẹ̀ máa dalẹ̀ wáyé nínú oṣù kẹjọ yìí ni wàá bẹ̀rẹ̀ sí sọ ẹ̀rí o ti rí Sunday àkọ́kọ́ wọn náà dẹ̀sẹ̀ yóò sì dára fún wa tètè lé rẹ Jésù olúwa wa amẹ.
2: Ẹ gbogbo ibi tó gbé gbọ́ mi yẹn gbogbo ẹ̀yin ti kàn tó ìdímù kí ni ìwọ náà ń dúró ṣe abúlé ẹgbà abẹ̀sán ìwọ náà rí pé o wà mẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi lákọ̀ wọn jọ àlímọ̀ṣọ́ má dúró ìkẹjà allen wọn náà máa bọ̀ oṣòdì mushi shalen wobi ọbalende wobi stadium alaka ìwọ náà gbé mọ́tò tó ń lọ sí yàrá ìpájà bọ́ọ̀lù ni under bridge opposite yẹn ni kò fònà sí o bá ti fònà sí opposite yẹn wàá rà wọn lọ́kadà níbẹ̀ rẹpẹtẹ gbé ọ̀kadà àkọ́kọ́ ń lọ sí ìyànà odò number 5 victor ọláìyá avenue o ti débẹ̀ náà nìyẹn wobi àárọ̀ yìí máa ní agbára má mi sí ẹ o kọmọ rẹ dání kó gbogbo ilé rẹ ẹ máa bọ nínú ìpàdé má tún wá gbàgbé ìpàdé tìlú ìfọ náà ó máa ń ní agbára lọpọlọpọ ìpàdé tìlú ìfọ gbogbo ẹyin tẹ gbọ wá ní ìfọ pátápátá no gbogbo ẹyin tẹ gbọ wá ní ìkòròdú odò ń gúnyán ìwọ náà mọ wèé ìwọ náà rí pé ó farahàn ẹyin ti mọ wèé odò ń gúnyán wọn náà máa bọ wọn náà máa bọ owó dé onírin dípò wà nínú ètò yẹn ó dẹ̀ máa ní agbára gbogbo ẹyin tẹ gbọ wá ní ọgbà àgùdà pẹ́ sinimá agége orílẹ̀ agbọ́tikúyọ̀ wọn náà máa bọ̀ ó máa ní agbára jẹ́ kájọ fojú rojú kájọ gbàdúrà wọn mọ́tò tó lọ sí yàrá ìpàdé àbọ́lẹ̀ ní yàrá odò fẹsẹ̀ rìn wọlé níbodò nọ́mbẹ̀ victor number 5 victor láàyè avenue ó ti débẹ̀ náà nìyẹn má wàá tún gbàgbé pé àtúnjọ fojú rojú ọba àtúnjọ ríra bákan náà gbogbo ẹyin tí ẹ wà nílùú ìfọ sango ojú ore atan yàna yẹn sí wọn mọ́tò ìfọ yàna wobi kóka yàna logbo máa lọ sí wobi ibi tó ń lọ total filling station ó ti di nnpc ẹgbẹ́ bẹ̀ ló ti gbé ọ̀kadà Vision Academy fe ro wa lo nlo eh ile keta re ni fire ni wo wa o de ma ni agbara ma wa gbagbe pe lose to nbo bakan na gbogbo eyin te o le se ke ma ro ko yi lowo e lo galaye pe ti o ro wa lowo e o ni toro je oluwa ko gbe yin dide pada yesu alagbawe wa urubi to kokon fu urubi abi amo ni wa ni mo ti jiya lori omo mi o gboro tu wa fi oju ale wo bi lodu ale to je ki ma jeun di omo ah mama o gbodo fi aisan pari irin ajo lori omo to dije ji 1005 futi ya ko futo mo yen mo tin se o wa yin olorun eyin package na irugbin ni pe won na fe ran wa lowo fe ma re to yi lowo lojojumo lo se osu lodo o ti e wa nowo kan lowo lati gbele lati ma
5: heyday.

0: 0 2 6.
1: If you want make a ginger, give me the conqueror.
2: You know, don't lie when I say I did it.
1: 6 1 3 6 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
3: gbagbagbe ti aye oni le gba ibukun won olorun iwo na gbianju ni gbogbo bi to gbe gbo mi gbogbo le to gbe won na ba so idamewa ti ore o wa lowo e ba san ka to bi shetola ba kan na gbogbo to ma sanwo lati bi gbeto laruge o le sanwo 2 slot 3 slot 4 slot o le san ni gbogbo bi to gbe gbo mi patapata ba gbianju iwo na san ko fi ro eto to la lowo bákan náà bóyá ọlọ́run ti wá fi ọrẹ kan sí ẹlọ́kan láti máa san ní gbogbo ìgbà ìwọ náà san ẹnìkan ní kí ni account number gtb ni ó yá máa kọ sílẹ̀ 00164997233 gtb ọlárewájú solomon ọlágbèmí ẹnìkan náà wò ti rí kọ 00164997233 gtb ọlárewájú solomon ọlágbèmí bó ti ń fi sí ọmọ òní kú mọ ẹ lórí ìwọ náà ṣe wọ́n bí káfí ṣe tọ́lá kí gbogbo ìbùkún àti ìbùkún ọlọ́run kó máa bá ẹ lọ kó dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ kó dẹ̀ fayọ̀ dúpẹ́ jésù olúwa àmì. Gbogbo ènìyàn má gbàgbé pé sunday méje kan lọ lọ́wọ́ monday méje kan lọ nílùú ifọ̀ wednesday méje kan lọ nílùú ifọ̀ ó máa ní agbára gbogbo ibi tó gbé ń gbọ́ mi pátápátá epo fara wọn thursday méje kan náà tún lọ àwọn ọtí fẹ́ parí wọn náà rí epo wà bẹ́ẹ̀ bákan náà wednesday méje kan lọ ní yànà pàjá ó máa ní agbára sunday méje kan tún lọ wọn náà rí epo fara wọn owó dẹ padàpadà ó padà ní ẹ̀rí ẹ̀rí ẹ̀dẹ̀ máa dalẹ̀ wá yọ nínú oṣù kẹjọ yìí ni wàá bẹ̀rẹ̀ sí sọ ẹ̀rí o ti rí sunday àkọ́kọ́ wọn náà dẹ̀ sẹ̀rí yóò sì dára fún wa tètè lé rẹ jésù olúwa wa amen. Thursday méje lọ ní yànà pàjá wo bí bákan náà sunday méje lọ ìwọ náà rí epo fara wọn bẹ ó dẹ̀ máa dára fojú òní tiẹ̀ ìwọ náà tètè múra ká máa lọ lé olúwa nbọ la ń lọ bàbá ti kó nbí à ń lọ sílé olúwa ìwọ náà jẹ́ àjọ lọ ká lọ bá ọba àwọn ọba pàdé kó o dẹ̀ wá fayọ̀ dúpẹ́ ojú òní tiẹ̀ má wá gbàgbé pé apàlà àkókò yìí bákan náà lọ́la jésù olúwa wa amen.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: ẹnìkan ní wòlíẹ̀ yín ò ti ẹ̀ mọ̀jọ pẹ́ lọ ẹ sì mọ ní wọn ó kí wọn mọ kí gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní láti mọ gbóhùn mi ẹ fọkàn yín balẹ̀ pẹpẹ yọ pọn mọ in tó ní a ṣe láàárọ ìgan ọkàn ní fi ọìlì kan yín ni for the first time òní ni sunday àkọkọ a sì sọ tẹlẹ tí ọmọ bá ò lọ nínú oṣù yìí ó ní bí ẹyin bá fẹ tí ẹ sì gbọràn ó lẹrú jèrè ilẹ náà kí ni gbọràn tààrọ yìí nísìn ẹ múra ní agbára ọlọrun èmi ò ṣiṣẹ méjì lónìí n tó sọ fún mi mo ti gbé anointing oil mo ti ń gbàdúrà sí tí mo ti gbé síta láti ọjọ mẹta sẹyìn tí ẹ bá ti dé màá kàn mọ fi ọìlì yẹn kàn yín ni bẹẹ ni ó ṣe rí àwọn sunnah church náà màá kàn mọ fi kàn yín ni màá mọ fi kàn yín ni ọtán gbogbo lé níbi tẹ bá ti ń láǹfààní àti gbọ mi ẹnìkan níbo church yín wà láti ìwòròdì ẹwọ mọtò gbagi ẹlẹfẹ sọkalẹ ní wema ẹ bèrè church ọlọrun òjijì níbi garage yẹn one of the greatest losses on this planet earth is to have connection to the shepherd of your soul ìkan nínú àwọn nǹkan tó lè jẹ́ mùkún tó tọ́ gbádùn jù láyé o ní pé kó o ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹni tí wọ́n ń pè ní olùṣọ́àgùtàn rere ọkàn rẹ mo wá kà jáde nínú ìwé john pé jésù ní èmi ni olùṣọ́àgùtàn rere and kò sí bó ṣe tẹ̀lé olùṣọ́àgùtàn rere tí ayé rẹ ò ní wá sókè in tẹ́mi ń gbádùn nìyẹn mùkún tó ti mọ̀ ń jẹ nínú kristi nìyẹn and láàárọ̀ yìí mo bá gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run yọ torí pé a to introduce ẹ̀ sí mo sì ní to follow the good shepherd is to embrace the goodness of that shepherd láti tẹ̀lé olùṣọ́àgùtàn rere yẹn o ní láti mọ gbádùn mùkúntùn àti ojú rere àti àwọn àǹfààní àti àwọn gúdígudì tí ń bẹ nínú olùṣọ́àgùtàn yẹn jésù lolùṣọ́àgùtàn yẹn tí mò ń sọ nípa ẹ o ní dávidì fi sọ ní psalm 23 pé olúwa ni olùṣọ́àgùtàn mi and to follow the good shepherd is to escape the evil of life ọjọ́ tí èèyàn bá ti lè tẹ̀lé jésù olùgbàlà wọn á yọ ọ́ pò nínú ibi ayé and mo wá bi àwọn èèyàn lánàá mo dọ̀bálẹ̀ fún wọn pé ẹ gba jésù yìí gẹ́gẹ́ bí olúwa tolùgbàlà kó o lè ba àgbádùn mu kó tó tà ń jẹ nínú kristi and pé èèyàn gba jésù kò túmọ̀ sí pé o lè bá ìjì pàdé tàbí ìyà bọ̀ kì í ṣe pípẹ́ títí kò ní pẹ́ títí èmi tí mò ń sọ̀rọ̀ ìjì ti jà mí rí èmi tí mò ń dún yìí mo ti jẹ̀yà rí bọ̀ nínú ìwé 1 Peter 5:10 ó ní nígbà tí ẹ bá jìyà díẹ̀ ni kò lẹ́mọ̀ jìyà yẹn lọ títí láì ó ní lẹ́yìn ìgbà náà olúwa yóò fi ìdí yín kalẹ̀ and kí wá ní nǹkan tí ọmọ retí tó bá tẹ̀lé olùṣọ́àgùtàn yẹn mẹ́jọ ló ní kí n sọ fún yín alákọ̀ọ́kọ́ ni define provision ìpèsè látọ̀run so màá anointing wa láàárọ̀ yìí láti ìwòròdì ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ ní wema ẹ bèrè church ọlọ́run òjijì níbi garage yẹn define provision olúwa ni olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣaláìní tó bá ti lè fọlọ́run sí olùṣọ́àgùtàn ò lè ṣaláìní sá so gbogbo àwọn ìwàásù wọ̀nran táwọn èèyàn ń sọ pé tó bá tẹ̀lé jésù ọmọ jìyà ni ìyà ni gbogbo ẹ̀ ni ìyà yẹn ń bẹ́ ń bẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìyà tí ó pẹ́ bó o bá ṣe pé ìyà náà lọ ń jẹ títí láì kí wá ní láríjà bí ẹnikẹ́ni bá ń bẹ nínú kristi wọ́n ní yóò di ẹ̀dá titun ohun tàtijọ́ yóò sì kọjá lọ iṣẹ́ àkọ́kọ́ tí jésù ìpèsè àkọ́kọ́ tí ó ṣe fún ọ ni pé yóò change mind ẹ ó ní let this mind be in you irú mind tó ń bẹ nínú kristi ẹ jẹ́ kí òye yìí ẹ jẹ́ kí ìmọ̀ yìí kọ́ wà nínú yín irú ètò ti wà nínú kristi òní ní ìsìn àwẹ̀ di number 2 lónìí a ṣẹ̀ṣẹ̀ síde àwẹ̀ ni láàárọ̀ òní bá a ṣe ń bọ̀ nínú church ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ mẹ́jọ mẹ́jọ ni kẹ́ ẹ mú lọ́wọ́ pẹ̀lú ẹyin méjì olúwa ní kí n anoint ẹ fún oúnjẹ ni ohun ọlọ́run leléyìí ṣé rí oṣù tó wọnú ẹ yìí yóò di oṣù mọ́ni gbàgbé because on tẹ̀lé olùṣọ́àgùtàn rere you can't follow define or good shepherd and you will still be hungry kàn rà bu omi tíntìní tó lè dààmú tán nígbà tó bá di aago kan ẹ sẹ̀mú ní ìgbà mẹ́jọ ẹ sì ka psalm 8 sí màá báwọn èèyàn ṣe nínú chọ́ọ̀chì lónìí èyí tó tiẹ̀ jà jù láàárọ̀ ìṣá wọ́n ní anoint àwọn ọmọ ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni ó ṣe wà wọ́n á connect mọ́ mi ní gbogbo sunnah church láàárọ̀ yìí ẹ kú oríire kò sálábàápàdé program yìí ìpèsè rẹ ó ti wà ńlẹ̀ nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pèsè fún ọ ní iye titun nínú kristi sand mine men sana incorporate sano men of the sand mine they live inside the sand body And Son's body can only come when you receive the transformation from the Most High God. Transformation through our Lord Jesus Christ. Any kind of lesson, boy, since any way you talk, pay one benign or a talk, pay. Nipa said, Jesus, anything man swore in your daughter, be any kind of ban benign or Christie, oh dear, that it too. Ismail and in doing, or Maleke, Sawi, and me, put your arm about Baleke, Sawi, and what Bamis was. Tinu one do. Oh my God, that is Jesus. When Jesus comes, he transforms life. Aye mi wa nda si ninu e emi na introduce e si loni mo be ko da mo eyin wo le so re majemu eyin wo le be san o be so re majemu re loni e je nfun yin ni account number church atenyin te be san ida mewa bo ni se je ojo keji akobu okele ni ki ra awon obe bibeli si so pe ko awon ayan fe mi jo Psalm 50 verse 5 oni je won fi ebo ba mi da majemu ko si bo se se gbogbo nkan yi ti olohun ni si we iranti ma pe mama kan wole laipe mo ti gbe oro won tele sugbon nkan kan tun sele to je ki oro mama yo tun je yo nigba tin ba fi pari now gbogbo eyin te fe sun ore majemu yin mu ra laaro yi ore majemu bere lati 2000 elomi san 5 elomi san 10 elomi san 20 50 bi olohun ba se da si o si ni o se ko beyan se ma san ore majemu ko si bo se ba da majemu ti o rin yan lofo. Because gbogbo ileri to nbe ninu bibeli ipa ti olohun be loto ipa ti won oko o wa loto ipa ti elelei se 2000 5000 ti won o fi se ta fi se radio program ko ni da opasa 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission ni o gbe jade bi yan ba wole lo eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo ni o gbe jade First Bank wa niyan mo gbo nkan kan leti mi laaro emi Oluwa so fun mi laaro pe awon eniyan 366 o nfe fun won ni ebun akansi ebun emi akansi ebun emi mi omo bi o se se mi omo ti emi Olorun mi mo to fe danwo to fi so oro yen jade oni iko mi sa fi oil kan won ni ti e mama rapalade church enikan be ninu yin to nsa isan bi James chapter 5 verse 13 e je won pe okan ninu awon agba ijo ki won fi oil kan oni to ki won si gbadua igbagbo fun iwe ti mo fe se so bi isan kan ba nbe lara re a mama fi oil kan laaro yi to ba wa don the 7 ma fun gbogbo eyan ni anointing oil lo fe ati omi 77 e je wo boya mo le se bayi kini nkan mejo ti olohun fe pese kini nkan mejo ti olohun so pe ke mo reti losu alakoko is provision from God divine provision e je se bayi engineer e je pe mama yin na wole na boya le gbo nkan kan lenu
1: oruko mi ni Mojisola Aizan
2: Mojisola
1: Azan.
2: Azan. Nice.
1: Mo wa latoje.
2: Nibo?
1: Lati oje Nibadan.
2: Oje bi.
1: Ko ta nbi na mo tin saf.
2: Nibo le tin saf.
1: Ibi ni mo tin wa josi.
2: Be le tin saf.
1: Be ni bi mo ti wa setin.
2: Yes, awon YSC. Ibi won tin saf.
1: Mo ti mo ri ni pe ojo Monday, ojo ton na oja, asoke ni oje.
2: Loje nbe yen, loje Olufi.
1: Ike kekere ni mo fi ma ko ose, ose ni mo nse ta.
2: Aha.
1: Ose olomi yen, ike kekere ni ma ngbe. Sugbon jo yen mo a fi oju koko lo gba ke nla lowo yan, mo ba ko. Mo je nru jade lo, orun wa ti wo mi. Mo yi po die mo ba wa lo be ya kan pe ejo je nju olodo yin bi orun wo mi ni. O ba ni njoko. Mo ba so kale, mo ba nto. Ibere bayi ni mo bere ti mo nto mi TV di lele nje to ton tin joko ibere okunrin kan kan wa ni o ma me di di abe lo bi se bo je le mi o ti dun mi wo kan omi ti le soju mi ah o wa ja nko o wa ma me down lohun mi ni ejo mi nko na ni o n be gberu mi kin down o ba ko tan mi ni o ye gberu mi o de gberu mi ba so da titi keji mo ba nlo be mo pade iya ko lo ba ni ma me tanu mi tori Olorun ya
2: ah, ini mo je jade mo se le
1: si so je lu Olorun mi se jade no ni kin tin ba ni fun mo ba mu 200 ni ba mu le lowo
2: aish
1: ibe ni bi je na wo yen si bayi ise ni omi to ti de lo lo ji mi lile to le mi nbe yen ile soro teni yan to loju mi wora o le mi soju mi ni o mi yan ba jabo pe loju ni ni ah mama enke ni je nori to an ya da fun mi la enke e gbo wo yin ah mi ni mi tori enke mi ni mo le mi be yan ni o ni je ba se nle mi ni en gba ti o nsa ye mi wa la fe lo aye awon omo yin na se le mi ah o ni ah o ba gbo wo yan lo ba lo lo ba tun pada wa mama mo ri pe ko dumo inu be je fun mi 200 yi mo lo dumo mi ninu mi lo so fun egbe nipa se ti toro lawa na yo fi ri gba yo ni ka ma sa ri
2: mi mo ni e ma so e ma fa to ba wa lo e ma fun won
1: mo lo ni ka sa anu ba wa na ara anu gba ni mi ni mo fun yin tinu tinu ni mo yan de
2: ko ko e ma mu
1: ko ja o gbe mi sori ti to de yan ba lo wa ri mi nbe
2: ah so
1: emi o ja mo
2: ni mi
1: lo wa lo nu
2: content creator ni
1: ẹni ọmọ ibẹ̀ ni ọwọ́ ni àmàmà mo tẹ́ẹ̀sì yín ni ó bá tún padà mo tẹ́ẹ̀sì yín ni ẹ̀dẹ̀ páàsì mo fi jẹ yín ni ọmọ ni má jẹ mí máa mú lọ
2: má jẹ mí máa mú
1: ó ní àníyẹ páàsì ẹnu ojú yín bọ́ọ̀nà tí wọ́n bá rí mi bẹ̀ ń fọwọ́ nu ojú mi báyìí màmá ẹ má sunkún mọ́ omi ayọ̀ ló bá lójú yín ẹ ti sori rẹ kíra ikú oríire mo ní mo kú oríire ó tún ní ìjọ mo tún jọ àbẹ̀rẹ̀ ṣe ní mama ẹ wo kámẹ́rà rẹ lọ́tún ohun rẹ ló sì
2: wọ́n ti
1: rí yín o ẹ gbà wọ́n ní kí n kó bá dàgbà ìfún yẹn lọ sí ẹ̀bẹ̀ kẹ lọ jẹun ní ẹ má ti jẹ mọ́ mo kàn fi gbálẹ̀ ni mo kàn ń sáré lọ síbi pẹpẹ ni mo bá ń yíra mọ́lẹ̀ olùwọ̀jẹ́ o
2: olùwọ̀jẹ́
1: o kọ́ fún mi $5,000 kí n bá fi ṣe bẹ́ẹ̀ kí n jẹun ó láwọn ọmọ yìí ló ní kí n kó fún yín o mo bá ń yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ni ó ṣàdí ọjọ́ kẹta ni ìmọ̀ ẹ̀kọ́ lè wà
2: ní ọba tó ń dé
1: wọ́n ti sẹ́ wọ́n tó wà lọ́ba ń pe nọ́mbà mi mẹ́ tó fún wọn nọ́mbà mi lọ́jà lọ́ba ń pe nọ́mbà mi ló ń pè mí àjẹwà ń bi program ń bi pé ní ká fún jàmọ́ mọ́ ká fún jàmọ́ fọ́tò mo bá rí 31 missed call
2: tá ló wá ń
1: pè mí mo ní jẹ́ ń gbò ń tà ń bá bọ̀ tà lọ mo rí 31 missed call ń gbà jáde ta ló pè mí ìwọ ta nìyẹn ló láwọn aláàánú ni tá a wá mi wá.
2: Àwọn aláàánú ni.
1: Wọ́n ní kí n sáré máa bọ̀ báyọ̀ ọ̀kadà ní kí n gbé o. Iṣẹ́ ọ̀kadà ni ọ̀kadà bá ní 700 òjò ní ìdí ẹ̀nà ọmọkànjókò ni. Ó ṣe lù mí lọ nìyẹn.
2: Ó wù yín lóje.
1: Ó wù mí lóje. Bó ṣe rí mi báyìí inú wọn ti dùn. Wọ́n ní kí n padà síbi igi yẹn kí n jẹ máa bọ̀. Mo wá ṣẹ̀ṣẹ̀ wà ń bọ̀ mo gbé báàgì yìí ṣọ́ọ̀ṣì dání. Wọ́n yẹ wá pàdé mi nìyẹn. Wọ́n pe màmá ti ń wá yín látàárọ̀. Mo ní àhẹ́mí rẹ̀. Mo lọ ṣọ́ọ̀ṣì ni program mo wá. Ibẹ̀ ni wọ́n ní ó ya ní bá fà mí lọ́wọ́. Wọ́n gbé mi gọ̀kadà. Wọ́n gbé mi lọ sílé ńlá tó wà ní Glode. Ibẹ̀ ni wọ́n gbé mi lọ.
2: Níbo?
1: Ní Glode ilé ńlá kan tó wà ń bẹ̀ tó ti ń jẹun báyìí. Báyìí pé mi wọ́n bẹ̀ lọ nìyẹn ló lọ tẹ́ tábìlì ńlá síwájú mi.
2: Wọ́n tẹ tábìlì oúnjẹ lẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
2: Níwájú yín.
1: Níwájú mi.
2: Lójú àwọn ọ̀tá yín.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo mẹ́yẹ bọ̀ lápò ni mo mọ̀ọ́mọ̀ mo ti gbé ẹ̀rí yìí tẹ́lẹ̀ mo tó ń tó ń gbé fún ìdí kan. Olúwa ní nínú oṣù kẹjọ yìí gbogbo ẹni tó bá gbọ́ràn tó lè fòkè ní ìgbà mẹ́jọ nínú ilé. Olúwa ló wọ́n tẹ tábìlì oúnjẹ sílẹ̀. There is what we call divine provision. Ìpèsè látọ̀run ara nǹkan ní ìsìn lónìí ní ìsìn àwọn èèyàn wà ní gbogbo church. Ntẹ́mi gan mú bọ̀ láti Canada ìmọ̀ fi lé olúkúlùkù lọ́wọ́. Ẹnìkan ní kí a ní bó ti wulẹ̀ òbínbí òbínbí sámúdélé. Kábílà ṣàtàlì àbàdá àṣà ìgbà mẹ́jọ ni kò fò. Ẹni tí ó sàánú rẹ̀ ìpèsè látọ̀run wá. Báyìí lolúwa wí ọyàgbá ẹ gbà lórúkọ Jésù. Oníṣẹ̀ṣẹ̀ ni ọjọ́ kejì inú àwẹ̀. Báwo àgbà àwẹ̀dàgò kan mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ mọ̀mọ́ ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀.
1: Àti five alive ńlá wọ́n gbé wájú mi.
2: Five alive.
1: Ìlà wọ́n gbé bẹ̀ bí ó wọ̀ ta oníke wọ́n gbé bẹ̀. Wọ́n tún wá mú kọ́ọ̀pù kan ó tóbi báyìí. Wọ́n ta ajá ice cream sí. Wọ́n ta
2: ice cream.
1: Wọ́n ja kíló ti ń pè kọ́ńpìlẹ̀tì gbogbo ẹ̀ àti chíńchì ó wà lórí ẹ̀. Nílé wo lélẹ̀ eléyìí ti pọ̀ ju. Nílé ẹ̀jẹ̀ fún mi lówó ti kúkú ló jẹ́ ń ta. Lọ́ba ní mo ṣe ní káwọn ṣe ni àṣẹ kámẹ́rà ń yà mí gbogbo ẹ̀ wà lórí títọ̀. Àbí mo ṣe gbé 100,000 lé mi.
2: 100,000.
1: Wọ́n ní bọ́sẹ̀ àti aláwálé kí máa fàdúrà ránṣẹ́ sí àwọn ọmọ mi tó wà ń lo ìbò. Kí máa fàdúrà ránṣẹ́ sí wọn ọ̀nà nípa fún mi lówó.
2: Ẹni sùn ọmọ yín sì ń bẹ́ lu ìbò.
1: Èmi ò lọ́mọ lo ìbò o. Èmi ò rí rú ọlọ́run èyí rí o.
2: àwọn ni àwọn ará abẹ ni wọn fi owó obẹ ránṣẹ
1: sí. Ẹni ojú ló ń jẹ́ sí mi o.
2: Mọ̀pọ̀ ń bọ̀ yí mọ̀mọ́.
1: Wọ́n bá ní màmá, àdúrà yìí ti gbà o, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tó rọ wá wúlò ọ̀la nìyẹn jẹ́. Wúlò ọ̀la lẹ́nu tó rọ wá ń jẹ́, ó lóun wúlò ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sí òun náà kẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ní Òyìnbó. Àdúrà yìí ti gbà o, ẹ tẹ́ra mọ́jú àmì ló bá tún polówó ṣọ́ọ̀ṣì wà fún.
2: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Mo polówó fún kẹ̀yẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kan gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì. Ìpè tó bá tẹ̀lé pé ọlọ́run àṣẹ nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì òkè ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́ fowó ránṣẹ́
2: sí mi.
1: 100,000 náà fún mi ìdá mẹ́wàá rí.
2: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
2: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
1: ẹjọ́. Ìrírí sọ mo kàn ń di mọ́ra kiri ni kódà.
2: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fòyín 150. Kí wọ́n lọ fi kún ọjà wọn. Ẹ gbé owó yẹn lórí. Ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà. Ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ ìmọ̀ ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ́ ẹ bá bára yín ẹ mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lọ ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtàn kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ̀ gbọ̀n bí owó. Ẹ sà, àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́n jọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ mọ̀mọ́ mo sá mọ̀ pé wọ́n níbí làwọn ti ń sáf. Ìyí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibí wọn ti ń sáf. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáf. Níbo lo ti ń sáf? Alleluia o. Department ibo lọ wà? I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo ló ti ń sáf? Màmá níbi ilé mi ti ń sáf. Ojú ò sì tì mí pé mi ni pásítọ̀ wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tànà mọ̀mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń tà.
2: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
2: Liquid.
1: Àti àìsá ni máa ń ṣe tà.
2: Ta ni máa ń bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
2: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra
2: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
2: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Nice! Gbogbo yín lè gbọ́ testimony màmá yìí. Àwọn tí ò gbọ́ wọn rí lórí TikTok. Bí mo ṣe gbé testimony yẹn tán, bẹ́ẹ̀ ni mo gba text message níwájú ẹni tí mò ń lọ jíìn fún ní ọjọ́ ìdájọ́. Màmá màmá ò níbi tẹ́ ẹ bá wà, ẹ lọ múra o. Ẹ pàdé mi ní chọ́ọ̀chì láàárọ̀ yìí. Bàbá kan, bírọ́dà kan, ẹni Ọlọ́run kan tó fẹ́ràn Ọlọ́run nínú ayé mi, ó kàn kọ lẹ́tà sí mi ni. Ó ní níbi tí màmá yẹn bá wà kí n pè jáde kí n tún fún ní 2,000,000 naira níwájú Kristi. Màmá olóore mi tún ti dé o. Èyí ò tiẹ̀ wá gbégbọ̀n ná TikTok báyìí. Ó ní pásítọ̀ ẹ bá ń kó 2,000,000 naira fún ìyá yìí. So màmá orí rẹ tún ti sọre láàárọ̀ kùtùkùtù. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè nínú sáfíìsì lónìí, ìsìn tòníwulẹ̀ tí ẹ yàtọ̀. Ẹ tún ti ní 2,000,000 naira ńlẹ̀ o.

0: jẹ́wọ́jú ooru.
1: Why we suppose to be eating it?
0: Kí lọ́dẹ tí wọ́n tó ń padà sílu
1: wa? Why are they still deserving their village?
0: Lọ́dẹ tí wọ́n tó ń lálàkálà?
1: Why are they having nightmares?
0: Kí lọ́dẹ tí àwọn kan ò ní fọkànbalẹ̀?
1: Why are some not having rest of mind?
0: Gbogbo bó ṣe sáré tó,
1: before you're running,
0: ó tún padà sí square one.
1: You see the top of square one.
0: Ìyípadà búburú ni o.
1: If people change,
0: kò sí ọ̀dọ̀ Ọlọ́run wa.
1: It's not from the Lord.
0: Ọlọ́run dẹ̀ wípé ẹni tó bá ní ọ lára yóò rú ìdájọ́. Ẹnikẹ́ni tó ní kó jẹ́, mo sọ tẹ́lẹ̀ sí gbogbo. Bàbá ìsàmì ẹni fọkùkù yọ ẹlẹnu tó ń yọmọ ẹlẹnu ọlọ́run yóò yọ wọn lẹnu ọlọ́run yóò yọ wọn lẹnu ẹ̀yin ọkùnrin ẹ múra ní àkókò
1: yìí
0: àwọn òkòkò gba ìgboro wọ́n jẹ́ ògògbà lọ́wọ́ àwọn ọkùnrin
1: ìdí
0: tó fi ní ká gbàdúrà nọmba fọ́ àwọn èèyàn ti sọ nǹkan nù màyà lè gẹ́gẹ́ sà
1: they have lost things
0: wọ́n sọ nǹkan
1: nù
0: ẹlòmíì sọ ìyàwó
1: nù
0: ẹlòmíì sọ kọ́nù ẹlòmíì sọ ipò
1: nù
0: fẹ́nsìtì
1: pòsíṣàn
0: fẹ́nsìtì ìbá fẹ́ lomi
1: tó
0: sọ nù ẹlòmíì sọ oyún nù ẹlòmíì sọ opportunity last chance to travel abroad
1: ó
0: kọ́ lọ́wọ́ ẹlòmíì at the point of taking decision ni wọ́n dẹ̀ ọ̀nà ẹlòmíì olúwa wípé ọmọ ní ká gbàdúrà back to sender ó ń sá máa ṣe ní church láàárọ̀
1: ènìyàn
0: mi ò mọ bó ṣe máa rìn bọ́ tó bá ti gbó yìí kó gbé báàgì ẹ̀ kó tètè máa sábọ̀ nítorí kíni o ìgbà tó lúwa bá ti dá lèèyàn máa ń dìde psalm 68 verse 1 ó ní kí olúwa kó
1: dìde
0: ká sì tú àwọn ọ̀tá rẹ̀ ká definitely jara enemy mo dẹ̀ gbàdúrà láti òní lọ gbogbo ọ̀tá tó ní olúwa sáwọn lọ́jọ́ olúwa sọ pé enemy make attempt to cover some people
1: ọ̀tá ẹbí ọ̀tá láti bu ẹnu bí mọ́lẹ̀
0: they cover some sensitive businesses shop wey gba kankan
1: yi shop this is not a
0: ni igba kan
1: no
0: o ma n tabo
1: sebu
0: ni igba kan
1: sometime ago
0: awon eyan ma appreciate
1: people will appreciate you
0: but won dan kan bu e
1: but they covered you now
0: nobody want to see you nobody want to celebrate you nobody want to appreciate you emi mo wi pe woli
1: prophet
0: adua meje
1: seven prayers
0: ni ka gba lori eto yi ka to lo ẹgbẹ́ omi sọ́dọ̀ ẹgbẹ́ òróró sọ́dọ̀ iṣẹ́ ń bẹ lẹ́nìí ẹ bọ́ sí ìdí pẹpẹ a fẹ́ kí
1: alleluia
0: méje ẹnìkan náà ti kẹ tó rọ̀ bá ti ká mi lára tí wọ́n bá ti rán mi ẹ mọ̀ pé bó ṣe mọ rí mi méje oyoyoyo
1: alleluia alleluia alleluia alleluia alleluia alleluia
0: alleluia. Ẹ kọjú sí ọ̀nà kejì. Ogo méje.
1: Ogo ogo ogo ogo ogo ogo ogo.
0: Ẹ kọjú sí ọ̀nà kẹta. Osana méje.
1: Osana osana osana osana osana osana osana.
0: Ọ̀nà kẹrin iye.
1: Iye iye iye iye iye. Iye iye.
0: O n gbàdúrà.
1: I pray.
0: Gbogbo ẹni dojú sọ ẹ.
1: Anyone that target you.
0: Ara pa wọn.
1: Yes, that's what I did.
0: Gbogbo ẹni dojú sọ ẹ.
1: That target you.
0: Ara pa wọn.
1: Protect you there.
0: Níbo la máa wà lẹ́nu.
1: Where will we be today?
0: Láàárọ̀ yìí.
1: This morning.
0: Ìkòròdú.
1: Ìkòròdú.
0: Mo ti sọ fún yín.
1: I've told you.
0: By 6:30.
1: Ago mẹ́fàbọ̀.
0: Nídàjí.
1: Early in the morning.
0: Mo ti máa ṣe kankan.
1: I will already be there.
0: Láti ti ago mẹ́sàn-án.
1: By 9.
0: Torí iṣẹ́ tó lọ ní Lolo bus stop.
1: Because of the work at Lolo bus stop.
0: Ó ti kọjá
1: bẹ́ẹ̀.
0: Oh, dede beru azaga di jira daviada alagudisa meduale erage adaba sata gbogbo ilẹ sori
1: le
0: apato gba lọwọ rẹ yóò san ìkọlọngbẹ òní olè o operation back to
1: sender
0: kan bá ti ní ọlára rí wọn ti sá ọlọgbẹ
1: rí
0: má jókòó sílẹ move now let's meet each
1: other
0: ní lọlọ bọsọ. Ni fagba
1: fagba
0: fagba is a popular place very low any kind
1: of
0: authority ni mo nlo
1: one
0: nawo be se o awon ise iyanu
1: meri
0: ri
1: but unbelievable
0: oju wo turi lo
1: consider

0: bari ohun mi gbo ti ami e ba nitumo mo duro mi o da duro bo soro mi o da soro lati yara gbara iwa mo so tele si aye pe wa dide laye
1: amen
0: olorun ojo isimi olorun ojo isimi lo ran mi si o olorun ojo isimi o ran mi si o oni ki so fun pe isimi de baye re
1: amen
0: gbogbo pakaleke inira igba ai ni fokan bale loruko jesu open de ba won
1: amen
0: o olorun afi olokan bale
1: amen
0: eran lo wa dide fun aye re
1: amen
0: o ni daye gbe mo
1: amen
0: o ni daye se
1: amen
0: bibeli wi pe enikan ki yo fe ni keji re ti olurun lo wa ti alaanu re awon ni enikeji re tori na mo so tele fun pe en keji re to ma dide fun iranlowo re en to ma duro ti oni ojo to gunle en to ma kepe nigba ti o seyan mo en to ma so fun pe mi ni nigba ti o saramo loruko jesu lo pade kankan
1: amen
0: en keji re ti oran re oni su mo gbadua o ya lo pade e
1: amen
0: kayin e ko dide
1: amen
0: wa jeyan laye
1: amen
0: Ileri ase fun o.
1: Amen.
0: Wa wo lo golo.
1: Amen.
0: O se da duro.
1: Amen.
0: Asemu be.
1: Amen.
0: Ko le yi pada.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Mo ki gbogbo eyan omo Olorun to gbo mi. Jake jadu agbaye pe aku se mi oni. Mo gbadura ise mi ologun la ma ni loruko Jesu.
1: Amen.
0: Oruko mi o yi pada. Apostle ati woli. SMO Mustafa JP Baba se bi oba. Lati jo Seed of Christ Body Church Land of Reality Toluju awa ni Baremu Idiobi Airport Area ni Ibadan to ba ti de Baremu to ba ti ti de ore meji so ko lo se bi oba o ti e gbo ko fe nbe papa ni wo je se ni bayi o ko fe ma wa nbe lawon programs wa lati ore meji agbo wa church loruko Jesu wa ra anugba
1: amen
0: ogbo re ajade
1: amen
0: irawo re atan
1: amen
0: egbo mi sa ma so fun pe ipari osu bi iru ose to koja yi eyo ta pari lana ni pe se to koja ni osu pari friday to kai apade ni gufu ape ibe ni international camp wa wa o ma ni agbara lososu awon ti o wa nbe ni ojo friday moju ni won mo tan pe ni owo olorun wa won yan be won ni fe paje nigba miran bo gbadura loruko oluwa to daye ati orun gbogbo ipa ati agbara to lo won ma de olona loruko jesu agbara yen ko gbina
1: amen
0: in the name of jesus
1: amen
0: wa fi sokan ni iru awon pade bayi eyan ma fi sokan ni to je pe yo ti mo mura kale papa eyi te wa lokere te wa ni ni north te wa ni east te wa ni le oba ti pade de n wuyin lati wa mura e sile to ba wa bi to jina ra ticket ye ko to di akoko na bo ba ti pari pada si gbugbe re adua ni ngba agbara o ki gba loruko jesu o ma ra anu gba
1: amen
0: mo lo ma ra anu gba
1: amen
0: branch wa po leko mo mo pe o ti mo pe mo ma wa ni igando be ni mo wa ni igando ni iru awon ojo thursday ati sunday lopolopo mo wa ni igando lasu igando road utah bus stop to ba ti so pe o n bere si bi oba ko se to mo church si bi oba loruko jesu o ma ri anu gba
1: amen
0: sori sunday oni sunday oni eyan miss e o bo ti bedside ipade 123 o ma ni agbara gbogbo awon branches wo pata na ma wa mo dagba pe o meta aya si ni malana ta ka psalm 20 si ta fi bless e mo ni ko daruko e sinu e obinrin nigba meje okunrin nigba mesan a to wa na eto mi yen loni be na lati rola ani oro re gbodo gbo nti oro re ba gba awon ma sare e loruko jesu o ma ri anu gba
1: amen
0: e ti mo pe sunday akoko la ma ta oro sori gbogbo eniyan kibi to ba wa sare ko lo si sira kwa gbe church to ba wa ni agbegbe re iwo na lo teri gba abo fun osu tuntun mo gba gbe pe ororo ise re po mo ti le pe ni ororo ise ami ati iyanu be ni ororo fun ise ami ati iyanu healing by the anointing anointing o yi ta ba ko so pe ororo o le mo yi o tan pe ororo ororo wa fun ise agbara ororo wa fun itusile o wa fun idande awon ti ayede nipa ororo olo ma tun won sile opolopo eri la n gbo nipa awon kan won yi ena won si mi sa mo so tele o se ma pio
1: amen
0: o se ma pio
1: amen
0: e ti mo pore majemu wa mo so fun wa pe a ma fi gbadura fun ifani o su ifani leyi o su yi o su bukoni e lo bere lo wa won to mo nipa star star o su yi ron ni awon te ba gbadura ni o emi ba bi pe awon emi kan be ti mo amon so yire to nbo lo so su na ipade 123 yan gbo te gboro mi se na mi tori pe awon agbara be la ma ngbede iru pade yi ki ogo ko ba le sele ninu aye e opolopo ni won waye ogo won riran ogo won gbegbe aye ogo pelu arugunu be ni aye lo nje be eyan lo ma nda pe eniyan eyan lo ma yo eyan lenu mo gbadura gbogbo agbara igbekun ati ase igbekun ile re latomi o meri mo lai lai
1: amen
0: in the name of Jesus
1: amen
0: I will with Psalm 92 verse 10 kilo wi
2: sugbon iwo mi ni iwo gbe da bi iwo agba rere
0: yes
2: ororo titun le a o ta si mi le ori
0: and I want see me o ya gba ororo tutun
1: amen
0: you need to be refreshed every month e ma ri pe ma pariwo pe agboro ma anoint e ka ma refresh anoint e ha e gbo gbogbo eyan ma ko lo le gba we gbogbo eyan ko lo le gba duwa to ba ti e le gba wo le gba lojojumo idanwo de po ni aye la se ni lo ran lo wa ara wa anilo ida ara wa lati fi pon ara won be ni wi pe ida lo mo npon ida irin lo mo npon irin iron sharpens iron so ninu adua gbigbapo ni iyanu ti sele mo kan ni mo le dadu agba sugbon mo ya mo pe adua o se dagba bi be yo pe mi o ko ipejopo ara wa so ipejopo yi ise agbara mo nsele mo gbadura enikan ni mi gbangba yen jade laarin awon eyan ko fosoke same mo pase ogunle baba re ti o je odide o ye ko fo jade
1: amen
0: by the reason of my anointing I decree and I declare let toni lo o ni ri mo lai lai
1: amen
0: in the name of Jesus
1: amen
0: aye re gba iyanu
1: amen
0: aye re gba iyanu
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo so fa awon eyan pe the anointing brings healing the anointing brings healing ororo ma mu awon iyanu wa e gba kan ti James so fun wa o Jacob ori karun ese kerin lati ke dogun kilo wi
2: eni kan ni se aisan ninu yi bi
0: yes
2: ki o pe awon agba ijo ki won si gbadura sori re
0: yes
2: ki won si fi oro ko le oruko oluwa adura igbagbo yo si gba aisan na la
0: eni won si mi sa ta ba ri aisan tin be lara re asatanu mi jare oya wo le be
1: amen
0: oya wo le be
1: amen
0: oya wo le be
1: amen
0: in the name of Jesus
1: amen
0: awon kan bere pe ki lo ta posteli man like ati man lo ororo ye nti jesu fa mi nti jesu gbele alowo ni ona la lo nto teyan ba nile yan man lo o mi atororo olorun lo fun aniyun e ja wewe mark yan ori kefa e ka ese ketala iwe mark ori kefa ese ketala kilo wi
2: won si le opo awon emi esu jade
0: won le opolopo emi esu jade
2: won si fi orokun opo awon ti ara won se alaida
0: won fi orokun opolopo awon ti ara won da
2: won si mu won lara da
0: yeah eni kan gbo mi sa nipa ororo otune ati osile
1: amen
0: aisan kan be ta won yan ma nawo si where I rise a bear ko fe ke me yan gun ni o lati jade that is why you need healing o gboro fira isile eyan ma njara egba ni ta ba wo takoko akoko tolu laye so akoko isin olorun igbadura eyan gbo bisere first Sunday of the month eni kan wa joko sile regede ile to wa lati jo ti won jo dide jara regba ko ja pade oni ma ni agbara gbo mi sa to ba wa ni ibadan to ba wa nlu badan yi o to ngbo mi to wa nlu badan gbogbo to ba na jona e ko ta ma gbona bi aje loni ajo ma pade ni yi ti wa le ko ta gba olorun la go meje abo o ma ni agbara sa afejo dai na bi karu maru da ya ase tano me jade ninu igbekuto wa o ye jade wa jade wa
1: amen
0: Isaiah chapter 10 verse 27 Isaiah chapter 10 verse 27 glory
2: yo si se li ojo na
0: yes
2: ni agbe re kuro le ejika re
0: na wa soke eru awon agba ti bele ejika re o ye jade
1: amen
0: soke
1: eru agba
0: ni ejika mi awon esan kan be yo ba pe gan won ni teyan ba lowo lowo won lo lure esan ni oji laaro awon mo bere owo nje owo lewe o ri jade o kaju aye mo I saw come seyan and Jesus is the great anointed healer ko ti si oni seya mu me ta le wo Jesu bo gbe we ta ba ko laye ta ba kon pa Jesu e lo kai tan yen dada Jesu ko ti si o ni alagbara julo ta fun ni agbara iwoso ko ti si elomi now mo wonu maje mu ipe mo so tele aye ready de
1: amen
0: mo aye ready de
1: amen
0: aye ready de
1: amen
0: Jesu fun ade foroyan oban a foroyan e ja wo si apostoli ori kewa ese keji din ni ogoji act of apostle chapter 10 and verse 38 but me sir gbogbo isan ti ba se o just get ready mo fe ra se kan jade tori pe mo wonu majemu ti se ti Jesu Christ lo mo jo ororo mi pelu ororo ta fi yan Jesu now mo wa dara po mo nibi to wa loruko Jesu atu osile
1: amen
0: in the name of Jesus
1: amen
0: e ka kin bo
2: ani Jesu ti Nazareth
0: ani Jesu ti Nazareth
2: bi olorun ti da emi mimo ati agbara le lori
0: bi olorun ti da emi mimo ati agbara le lori
2: eni ti o kiri sore
0: biko kiri sore
2: o se dida ara gbogbo
0: ware ka don sarim mo na wa mi soke ta lo fe receive word mo palace ninu igbe ko esan o ye jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: o ye jade
1: amen
0: jade
1: amen
0: jade
1: amen
0: jade
1: amen
0: jade
1: amen
0: jade
1: amen
0: jade ko kan be ta opolopo yan ma nwa ninu igbeku yen iru awon be won adagba won de bimo omo ma adagba won ne yan sayeye ti ba n celebrate you need oil igbeku kan niye o sele ti mama kan awon omo e gangan lo wa pepe wo e ma wo omo yin ran e mu lo se bi oba
3: demura adeleke mo wa lati atipe oma mi lo ba kuro emi si ti wa laye emi emi o sayeye fo mo ri o e to sayeye ri fo mo lati to mo tin bi ma sayeye ri o lo mo yi ba kawe abi kan emi si ni lo ba ni ohun o sakawe dandan olorun a lo asakawe awon meta dagba yara fun gba tin lo suku lo ba pe mi pe enikan ti bi mo ohun ti gbe phone fun kin kin ku ewo omo o to gbe fe enikeji bi osu kan ti gba na mo ba ki won mo kin ku ewo ma mo ni won na mo ko wa o ni ngba mo wa fe un se wa lo fe mo o lo n fe mo o ni mo ma fe un ti ba ti friend yes o ni mo ma fe un o ni mo ma fe un oluwa wa se fun mi bi pe eh awon are egbon re ti mo bi saaju re won ni mo n so se bi oba won ni mo ofe won ni mo la yeye won ba mu mi wa won ni ma bo se bi oba won ni mo lojo ayeye lo ba pe mi pe mama ohun ti re n to won ofe won ti fe un o se fe gbo mama ohun ti awon ti reti omo ah won o je n ti le fi sunjo na emi na lo lo n se yi fun la ba dajo ayeye le gbo mama aburo mama mi ba n po yi odo mi won la gbodo se o a gbodo se o lo ba ku ose kan lo ba ku bi osu kan ta ayeye o pe ni iya mi ibade won ni sa se mo gbo n ta won wi mo ni mo ti gbo n te ba ti wi fun mi na ni won ni se bi awon omo e ti sanwo si se won da wo pada mo ni nte sati mi mo ni mo ti gbo lo mo mi kan ba pe mi nu awon egun omo yi won ni awon gbo patapata ni ile ewe o won ni omo wo ni an fo mi se won ni gba awon ode be won leye kan ti ko sinu sink won ni ni
4: aleye ko sinu sink
3: eye
4: eye o ba ri mi se
5: amen
4: eye ajeti oju oleri
5: mi serious pe that they don't allow you
4: to oh yeah go fire sinu
5: to that solidarity Jesus name
3: ama keji na tun pe mi o lara awon oya o osibitu lo nwa bayi o nu awon egun omo doketa lo nde nti e ama keta tun pe mi o leran to n se o ni aji se fe ni mo n pe ti ma fe nu na la o ni gba ale ejo keji o ma
4: mama se ti sayeye ye mo fe to
3: sayeye
4: e ti se gbogbo eye ke hallelujah la na wa simi sa mo we loruko jesu ti nasareti ogun mo saye nu aye re o ya jade
1: amen
4: so pe ami mo sayeye
1: ami mo sayeye
4: faye mi la
1: faye mi la
4: file mi la
1: file mi la
4: in the name of Jesus
1: amen
4: emi buruku ni emi te je yan sayeye a ki ma gbo le ri sa emi buruku ni that is why you need the oil ma mi so ro emi ma mi se loruko jesu aye re adide
1: amen
4: Mulaye radide.
1: Amen.
4: Mulaye radide.
1: Amen.
4: Mulaye radide.
1: Amen.
4: Mulaye radide.
1: Amen.
4: In the name of Jesus.
1: Amen.
4: Enter for the 2 million. Toko 2 million. So what? Not be so. Igba de tan loju e ti o si kankan. Wo mo pa isan se ni.
6: Nkan mi dadi o. Omo ko bi so so so so ni duku. Ẹni fún mi ṣe rẹ̀ ṣọ́ ẹni fún mi ṣe rẹ̀ ṣọ́ lórúkọ Jésù ẹ̀ ṣí dìde ìlú àwọn táǹkóńtàǹkójẹ̀ náà àníjọ́bó lẹ́yìn ìwé ni mo jọ yín láti ìgàdù láti mo lẹ́rìn tó pọ̀ nínú ayé mi mo wọ ní ìgàdù ní ọdún tó kọjá lọ ní oṣù wáìdì yín sickness ni mo gbé wọbẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ipo ọmọ òṣèlú ọba wù mí sàn tó ń pè tí wọn ti ń lọ sickness yẹn fẹ́ gbogbo stroke tí wọn ti ń lọ báyìí tẹ́mi yẹn bá ti sọ fún mi pé máa ṣubú ni tí wọn ti ń lọ tẹ́mi yẹn bá ti sọ fún mi pé ibi tó ń lọ yìí ẹsẹ̀ tó máa gbóhùn máa ṣubú ni ṣùgbọ́n wà tó di january bá ṣe wọlé january tí wọn wọ dé ṣọ́ọ̀ṣì lẹ́yìn sọ fún mi pé nítorí gbogbo nǹkan tí mo máa ń ṣe orí sẹ́ẹ̀tì mo ti máa ń ṣe pé mo ṣe sọ fún mi ní january yẹn pé wọ́n yá lọ gba káàdì ìdààmú ìwà rẹ kò bẹ̀rẹ̀ sí lọ síwájú fún ara rẹ o ò ní ṣubú mo ṣùgbọ́n gba káàdì ìdààmú ìwà ni o mo bẹ̀rẹ̀ sí wá síwájú mo bẹ̀rẹ̀ sí sàn ìdààmú ìwà ni tí wọ́n pọ̀ májẹ̀mú àsán tí wọ́n pọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ máa sán ṣùgbọ́n mo rí ìyanu tó kọjá ogún àti òye ni torí pé ní gbogbo ìgbà láti ìgbà náà báyìí kò sí ìṣòro nínú ayé mi mú kò sí wàhálà nínú ayé mi mú mo sì bá sí ìgàdù náà mi wá látàrí tó wò tẹ̀lé ṣùgbọ́n fún sunday kan tí mo lè dé gàdù torí ẹ̀ ni mo ṣe àgbà tí mo rí ìyanu ìyanu kejì ni pé iṣẹ́ gbogbo iṣẹ́ mi ti máa ń ṣiṣẹ́ báyìí mi ò lákòjọ mi ò láṣẹ yíyí nínú january ọdún tó kọjá lọ nǹkan mú fún mi ní ìlú rẹ ó ní kí n máa fi ṣiṣẹ́ ṣùgbọ́n láàrin oṣù mẹ́fà mú mi lọ má ti kú 200,000 mo bá gbogbo sókè pé òun ọdún rẹ kí ni mo tó fẹ́ ṣe báyìí àwọn ti ní ọrẹ orin tẹ́yìn yá fún wa máa wọn sínú ṣọ́ọ̀bù mi apẹ́ ìgbàgbọ́ mi máa lọ sí ló fàpẹ́ mo fẹ́ àsọfọ́lọ́ òun pẹ̀lú àsọfọ́ọ̀bù mi dínlá olú àmọ́ gbogbo ẹ̀ ní ẹ̀kúta gbogbo ẹ̀ ní àlákọjá láṣẹ yẹ ilé abámu kúrò ọlọ́run ṣubú abádẹ́bámu kúrò pátápátá mo ní kò tiẹ̀ sí kan tí máa bẹ̀rẹ̀ báyìí tí mo ti gbogbo sókè báyìí pé ọlọ́run bá mi ṣe bí ọba ṣe yẹ nínú ayé mi kàlẹ́ndà oṣù méjì ni wà sínú ṣọ́ọ̀bù mi ti 2025 wà ń bẹ 2026 méjì ni mo rà mẹ́tẹ̀ẹ̀ta mo kọ sínú ṣọ́ọ̀bù mi mo sá máa bá ti gbogbo sókè báyìí tí máa ń pa ọlọ́run bá mi ṣe bí ọba gbogbo àti sọ pé màmá yàgò lẹ́nu inú ṣọ́ọ̀bù yìí kó ṣọ́ọ̀bù yóò máa tún dé ní ẹ̀kúta ṣùgbọ́n ọlọ́run bá mi ṣe gbogbo yẹn wọlé pátápátá èyí tó ti wá di alẹ́ lánàá yìí tó yà mí lẹ́nu dùn ni pé mo máa ń bìbì láti aago márùn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe mo wójú tí ẹ ti dájì nígbà tí nígbà tó máa ń wọlé aago mẹ́sàn-án wá ní kọ́ mọ́ bá máa mẹ́sàn-án mo bá mi ní mẹ́sàn-án yẹn díẹ̀ mo wá bú jerry inú ìyanu tẹ́ bẹ́ẹ̀sì fún wa mo bá bú sí ní mẹ́sàn-án mo bá gbẹ̀yìn dádì nígbà tí ma fi jí láàárọ̀ yìí sí orí nǹkan kò tí ẹ sọ nígbòrò ní gbogbo nǹkan yín ṣe wá lami ṣe wálẹ̀ tọkàn mi wálẹ̀ gbogbo ẹyin ni tó kó sókè lórúkọ tí mi lè mi délẹ̀ dókè ọlọ́run di ti bá mi kó dẹ̀ ti bá mi ṣẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ ti wálẹ̀ bá mi iṣẹ́ ìrànṣẹ́ yóò ní dókù ẹni fọmọ iṣẹ́ ìrànṣẹ́ o ẹni fọmọ iṣẹ́ ìrànṣẹ́ o ẹni fọmọ yẹn ṣiṣẹ́ ìrànṣẹ́ o kí ni tẹ bá gbé lọ bá àánú olúwa àánú olúwa máa tẹ̀lé lọ ọlọ́run bá mi ṣe bí ọba o ojoojúmọ́ ti bá ti pẹ́ ọlọ́run bá mi ṣe bí ọba nǹkan báyìí ò fẹ́ o mo sáré lọ́nà ìyanu ni mo rí lọ́nà ìyanu ni mo rí lọ́nà ìyanu pápá ilé mi tó ti túkátá tó ti dàrú tá ọlọ́run bá mi ṣe bí ọba bá mi ṣètò ẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ọkùnrin báyìí ló ṣe fún mi pápá ló tún sọ fún mi ní ìjẹta yìí pé ó da bèrè iye tí wọ́n lọ sí jerusalem máa fún olówó làjìkọ náà lọ́wọ́ aláǹdì sí dáàdì nínú tí ò ṣẹlẹ̀ rẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá mi ṣe bí ọba gbogbo ẹ̀ lọ́wọ́ wá ń ṣe kí ni ló wá ń ṣe fún mi rọ̀ lórúkọ jésù lẹ́ẹ̀kan sí ẹni fọmọ iṣẹ́ ìrànṣẹ́ o ẹni fàyà iṣẹ́ ìrànṣẹ́ o ní gbogbo ọ̀nà tẹ́gbọ́n tẹ́ bá dá wọn lẹ́bàá yóò máa yọ sí gbogbo tó lọ́gbà ti ṣẹ́ òun ọlọ́wọ́ bàbá mi darí sọ́dọ̀ yín o lórúkọ iṣẹ́ ìrìn iṣẹ́ yín ní dókun èmi lọ́mọ ọjọ́ yín láti ga jù àmúra àánú gbà wù.
4: Ìyàwó ẹ méjèèjì sókè sọ pé olúwa
1: olúwa
4: àṣẹ àgbàna lọ́wọ́ mi
1: àṣẹ àgbàna lọ́wọ́ mi
4: àtẹ̀wọ́ sọ pé jáde in the name of Jesus. Àárọ̀ ìmọ̀ọ́rẹ́ tiẹ̀ máa mẹ́sì programu yìí mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ gbogbo branches wa pátá ni wọ́n ti máa connect ní orí fọ́nrán wọn tí wàá máa àjọ máa wúra wa ní orí tangaran mo fẹ́ sọ àwọn àsọtẹ́lẹ̀ kan sí ayé rẹ máa mẹ́sì programu yìí tó bá ti gbọ́ pé seed of Christ golden church ó wà ní agbègbè rẹ mọ́ fi ṣeré jájọ pàdé mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára sí ayé rẹ ẹ̀nàwọ́ síbi sá lórúkọ olúwa ayé rẹ dìde in the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ní ìlérò mo sọ fún yín pé kẹwà gba òró funfun lónìí bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì tó bá wà ní ìlérò àti agbègbè rẹ make sure pé o get ẹyọ kan nínú òróró yẹn lórúkọ jésù ayé rẹ dìde mo sọ lánàá mo ní mo ti fún yín ní àlùfáà tuntun bẹ́ẹ̀ ni lórúkọ jésù ayé rẹ dìde mo láyé rẹ dìde lágbára ọlọ́run ẹ máa retí mi mo ń bọ̀ ní òkè ògùn láìpẹ́ yìí máa make announcement mo ń bọ̀ wá ire àti àánú ó máa tọ̀ lẹ́yìn ọyọ́ ẹ máa retí náà Ekiti ẹ máa retí wòlíì Osogbo ẹ máa retí wòlíì mo máa yà sílé sá Egabure na Yukafa kùlínàrú àbànómù mo pálàṣẹ ayé rẹ dìde in the name of Jesus mi ò kọ afọ ní badagiri wọn gba mantu láàárọ yìí pẹlú òru wọn lórúkọ jésù ìrèlà tẹ ọ lọwọ wàá dẹ ṣe bí ọba wàá dẹ ṣe bí ọba now fóònù tó bá fi sọ ọrẹ má jẹmu àbí owó tó bá fi sọ ọrẹ má jẹmu ẹ bá mẹ́nà síwájú náà mo sọ̀rọ̀ bí wòlíì o lè mọ ètí ìgbà ìfarí o lè mọ màtá ń pè ní fa àmọ́ tó bá ṣẹlẹ̀ ní ayé ẹ ìwọ fúnra ẹ ló máa rò bí ẹ ẹna fóònù yẹn síwájú na owó àti owó tó wà lọ́wọ́ ẹ mo gbàdúrà sí ọrẹ má jẹmu yẹn bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ní wájú olúwa tí èmi dúró ó di ìfàmọ́ lọ́wọ́ ó di ìfàmọ́ lọ́wọ́ mo ní ó di ìfàmọ́ lọ́wọ́ ó di ìfàmọ́ lọ́wọ́ ó di ìfàmọ́ lọ́wọ́ in the name of Jesus ayé ẹ máa dìde wàá jẹ́ èèyàn láyé jésù olúwa wa àwa tá a múra jerusalem mo bá fún wa ní nọmba yẹn lẹ́ẹ̀kan sí ẹ kọ́ sílẹ̀ tó o bá ní àkáǹtì nọmba gẹ́ẹ̀tì báírò ẹ máa pè fún wa 070-4178-0219 bọ́ lẹ́ẹ̀kan sí 070-4178-0219 èkejì 080-2524-9280 bọ́lẹ̀ kan sí 080-2524-9280 lórúkọ jésù wàrà ànúgbà lọ́la mà tún repeat ẹ̀ kọ́ àkáǹtì nọmbà sílẹ̀ 30-32-67-02-85 Mustafa
0: Solomon Moses Oluoma Gbejade ni Fourth Bank loruko Jesus aye ra dide gbo lojo bi oni oni wedding anniversary mo gbadura fun yin ojo ayo le je fun yin ayo re o ya ko kale loruko Jesus mo da ayo lu aye ra ti gbeyawo re mo da ola ati ogo ati ase ogo sinu aye ra ti gbeyawo re loruko Jesus ti nsati o ya ko wonu aye e
7: amen
0: wa rogo enu aye ra dide
7: amen
0: in the name of Jesus
7: amen
0: dem gbadura fun won celebrant Idowu Oluwa Seyi, happy birthday to you. Godwin Abimbola, happy birthday to you. Taiwo Cecilia, happy birthday to you. Taye Daniel, happy birthday to you. Ati Kaede David, happy birthday to you. Mo gbadura loruko Jesu, ojo ayo re o ma kale loruko Jesu.
7: Amen.
0: Eso ni ba yo re je.
7: Amen.
0: E ma pun si.
7: Amen.
0: Mo bless apere wa gbo e. Mo ri bo lugbo e Jesu. Oya gbagbara.
7: Amen.
0: Ibuko Olorun ati anu e. Loruko Jesu e ko wonu aye e.
7: Amen.
0: Ko gbo e ko jade.
7: Amen.
0: Wa de si bi oba.
7: Amen.
0: Jesu Oluwa wa.
7: Amen.
0: Ko ju senikan.

0: This is Entrepreneur.
1: This is Volume. This is Volume.
2: 3, 2, 1.
1: This is Jadon 105.5 FM.
2: My voice, your voice.
3: Enjoy the vocal chain of entrepreneurial development talk and business viewpoint across all our shows.
4: We have taken 3 steps for what?
5: Giant!
4: And you know what has happened?
5: What happened?
4: We took about 4 steps back.
6: Principles of influencing your consumer or your customer.
3: Tune in and stay locked. We are Jordan 105.5 FM, your entrepreneurship and value station.
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM.
3: We are glad you're listening. Let's kickstart your ideas with innovative talks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
9: 105.5 FM Lagos. Joy.
10: Láti àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ náà sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ ká farabalẹ̀ kí ẹ̀mí mímọ́ gba ẹnu bàbá wa nínú Olúwa, Pastor Moses Ayọ̀dọ̀ sọ̀rọ̀. Ọlọ́run tí a pè ní àkókò orí ọ̀fẹ́, kí orí ọ̀fẹ́ Kristi wà pẹ̀lú yín. Àmì.
11: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run fún àǹfààní tó tún fún wa.
12: Àkókò orí ọ̀fẹ́ mìíràn ló dé lọ́tọ̀ yìí, ètò yín, ètò wa. Mo nígbàgbọ́ wípé bí ẹ ti ń tẹ́tí sílẹ̀, Ọlọ́run tó kún fún orí ọ̀fẹ́ yóò bá yín pàdé lọ́pọ̀lọpọ̀. Ẹ ó rí orí ọ̀fẹ́ gbà rè o.
13: Ẹ̀ké hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Mi mọ bẹ́rin àjọ oṣù tó kọjá ti ṣe rí inú ayé rẹ. Gbọ́ olóríire ni ọ́ torí pé o láǹfààní láti gbọ́ ètò yìí. Gbogbo ọkàn tó ní àǹfààní láti wà láyé, láti wà láàyè nírú àkókò bí èyí, mo rọ̀ ọ́. Iṣẹ́ ìránṣẹ́ pàtàkì kan wà tẹ́mi mọ́ Ọlọ́run ní kí n ṣe. Iṣẹ́ ìránṣẹ́ ìsọtẹ́lẹ̀ ńlá fẹ́ wọnú ayé rẹ o. Láti àkókò yìí lọ, mo gbàdúrà fún yín báyìí. Gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́ Ọlọ́run ti ṣe sọ ọ́ jáde sínú ayé mi ni mo sọ ọ́ jáde sínú ayé ẹ̀yìn náà. Gbogbo ibi tẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ yìí, gbogbo ibi kíbi kóhù kẹ wà lọ́wọ́lọ́wọ́, mo gbàdúrà báyìí pé láti wákàtí yìí lọ, gbogbo rere tá a torí ti yín fi pamọ́, gbogbo rere tá a torí kára lè ní yín fi pamọ́, gbogbo rere tá a torí kẹ lè máa dààmú kiri fi pamọ́, gbogbo rere tá a torí pé kẹ lè máa sọkún fi pamọ́, gbogbo rere tá a torí pé kẹ lè máa rí ìnira nígbà gbogbo tá a fi pamọ́, gbogbo rere tá a torí kẹ mọ́ kú olójú kan fi pamọ́, gbogbo rere tá a torí kẹ mọ́ lè rú sókè fi pamọ́, gbogbo rere tá a torí kẹ mọ́ rí àlùyọ fi pamọ́, gbogbo rere tá a torí kẹ mọ́ rọnà gbé ẹgbà fi pamọ́, gbogbo rere kẹ mọ́ bá lè dìde kúrò nípa àìsàn wọn fi pamọ́ fún yín, gbogbo rere tó lè ṣe ayé yín lọ́ṣọ̀ọ́, tó lè ṣe ayé yín lógo tá a torí tirẹ̀ fi pamọ́ pẹ̀lú agbára tí bẹnu orúkọ Jésù Kristi. Irú orere bẹ́ẹ̀ gbogbo bí tá a fi pamọ́ sí, Ọlọ́run tó pe ìṣúra jáde lẹ́nu ẹja, tójú òtí tó mú owó yẹn jáde nígbà táyé òtí ẹ̀ retí pọ́ lè jáde níbẹ̀. Ọba tó fi inú ẹja ṣe báǹkì lọ́jọ́ kìíní, òun ló ń fọ ohùn yìí. Akọ pé ohun Olúwa ń sán bí àrá, akọ pé ohun Olúwa ń fa igi kédàrí yá, akọ pé ohun Olúwa mú kí abo àgbọ̀nrín bí wẹ́rẹ́. Ọlọ́run tó ń sọ ọ̀sán di òru, tó ń sọ òru di ọ̀sán, Ọlọ́run tó ń yí ìgbà àti àkókò padà, Ọlọ́run tó ń dá àrà tẹ́nikẹ́ni ò lè dá, Ọlọ́run tó ń gba agbára lọ́wọ́ alágbára tí ó wá fi agbára alágbára lu alágbára bolẹ̀, Ọlọ́run tó ń wí tẹ́nikẹ́ni ò lè ké mọ́ lẹ́nu, Ọlọ́run tó wí pé bẹ́ẹ̀ ni tẹ́nikẹ́ni ò ní wí pé bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run tó wí pé bẹ́ẹ̀ kọ́ tẹ́nikẹ́ni ò wí pé bẹ́ẹ̀ ni mọ́, Ọlọ́run yẹ pé ohun tó bá ti sọ ló gbọdọ̀ ṣẹlẹ̀. Gbogbo bí tá a fún rere yẹn pamọ́ sí, àṣẹ jáde. Ó yá lórúkọ Jésù Kristi kò jáde níbẹ̀ báyìí. Lórúkọ Jésù Kristi kò wà yírí báyìí. Lórúkọ Jésù Kristi kò sọ̀kalẹ̀ sínú ayé yín. Lórúkọ Jésù Kristi kò farahàn lẹ́sẹ̀kẹsẹ̀. Mo fi agbára ti bẹnu orúkọ Jésù pé ohun yẹn jáde. Orere kó hù tó jẹ́ tirẹ̀, èyí tá a fi pamọ́ fún ọ, tó wá ń dààmú káàkiri láti January, tó ń dààmú káàkiri láti bí ọdún mélòó kan sẹ́yìn, tí iṣẹ́ rẹ ò lójútọ̀nà rẹ ò ráyè. Orere tá a fi pamọ́ tó yẹ pé ìdílé rẹ ń ru ni ó ń dàrú ni nígbà gbogbo. Orere tá a fi pamọ́ tó ti wá kiri tó fẹ́ di wèrè. Orere tá a fi pamọ́ tó ń wá ní wàkúwà káàkiri. Oyè àkókò dé o, lórúkọ Jésù gbà á padà. Bó o ti ń pariwo àmì rẹ, ó yá máa gbà á bẹ́ẹ̀. Túbọ̀ àdúrà mìíràn ni
5: ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára ta yé rẹ fi dẹnu kọlẹ̀ ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tó fi wà nínú ìdí ọjọ́ pípẹ́ ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tó fi ń pàdánù nígbà gbogbo ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tó fi ń sọ ẹkún àsun ìdákẹ́ ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tá yé rẹ wá di ìríra fún àwọn tó yẹ kó fẹ́ràn rẹ ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tá yé rẹ fi ń ṣọ̀fọ̀ nígbà tó yẹ kó o máa yọ̀ ohun búburú ta fi pamọ́ sí ọ lára tí iṣẹ́ rẹ fi ń wọlẹ̀ tó ń làágùn lásán tó kàn ń sá káàkiri ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tó ti lọ gbogbo ilé ìwòsàn káàkiri gbogbo tá ò rò ń kóhun bẹ́ẹ̀ lára rẹ ò wà lálàáfíà ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tí ìmọ́lẹ̀ rẹ fi dòkùnkùn ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tá yé rẹ fi dojúbolẹ̀ ohun búburú gbogbo ta fi pamọ́ sí ọ lára tí ẹ̀rín fi kú lẹ́nu rẹ tí omi jẹ́ wá jáde lójú rẹ̀ ohun búburú ta fi pamọ́ sí ọ lára tó jẹ́ pé láti ìgbà náà ló ti ń lọlẹ̀ ló lè dìde mọ́ láti ọmọnú yàrá láti ọmọ orí bẹ́ẹ̀dì ló lóríṣiríṣi oògùn tó rí ìtúsílẹ̀ ohun búburú ta fi pamọ́ sí ọ lára yẹ ó yá kó gbọ́ ọ̀rọ̀ olúwa ọlọ́run tó ní gbogbo agbára tó fi agbára ọ̀rọ̀ dá ayé àti ọ̀run òun ló ń fọhùn sí ohun búburú yẹn báyìí ó yá gbọ́ ọ̀rọ̀ olúwa ìwọ irúgbìn sàtánì gba etí kó o fi gbọ́ ọ̀rọ̀ ìwọ irúgbìn sàtánì ó yá gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí gbogbo ibi tá a fi ọ́ pamọ́ sí nínú àgọ́ ara yẹn nínú ilé yẹn nínú iṣẹ́ yẹn nínú òwò yẹn mo pa á láṣẹ báyìí pẹ̀lú agbára tí ń bẹ nínú orúkọ Jésù Kristì tó jẹ́ wípé a ti kọ ìwé rẹ̀ pé ní orúkọ Jésù yìí ní kí gbogbo eékún kó wọlẹ̀ ní kí gbogbo tó ń bẹ láyé tó ń bẹ lọ́rùn àti nísàlẹ̀ ilẹ̀ ó wọlẹ̀ ní kí gbogbo ara sì jẹ́wọ́ rẹ̀ lólúwa pẹ̀lú ìwárìrì àti ìbẹ̀rù jọjọ mo sọ ọ́ jáde pé akọ̀wé rẹ̀ bí àwọn àjèjì gbọ́ ohun mi wọ́n fi ìbẹ̀rù jọjọ àti ìwárìrì jáde kúrò ní ibi kọ́lọ́fín wọn bó bá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run agbára tó gbé Jésù Kristì jáde kú ònú ibojì lọ́jọ́ sí agbára yẹn sọ̀kalẹ̀ báyìí ó dàpọ̀ mọ́ ohun yìí ó jáde lọ gbogbo ohun búburú yẹn nínú àgọ́ ara rẹ ó yá lórúkọ Jésù kó jáde níbẹ̀ látorí dí ẹsẹ̀ mo gbé agbára ọlọ́rọ̀ ọ̀gá ògo sọ̀kalẹ̀ báyìí látorí dí ẹsẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ wá ní ìgbèkùn ìdè ìgbèkùn àìsàn ìgbèkùn ìyà ìgbèkùn ìyàn àmì ìbànújẹ́ ó yá ẹ̀fọ́ jáde ẹ̀yin irúgbìn sàtánì ẹ̀fọ́ jáde ó yá ẹ̀fọ́ jáde ohun olúwa kọ sí yín báyìí ẹ̀fọ́ jáde níbẹ̀ ìjíjà ara sọ ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ ó yá sàtánì àtàwọn ogun rẹ̀ ẹbẹ̀ sí bú jáde lọ ẹ máa jáde lọ ara ìdájọ́ sọ ó yá iná sọ̀kalẹ̀ ẹ̀kẹ́ jáde lọ bẹ́ẹ̀ gbogbo ohun tó ń ṣe àmì yìí ó yẹ pariwo orúkọ Jésù Kristì lẹ́ẹ̀meje pariwo orúkọ Jésù Kristì lẹ́ẹ̀meje níbi tó.

dìde bẹ́ẹ̀ akọni ayé rẹ kò dìde ìbojú tó bògo rẹ ti gbẹ fàyà ìdí ọjọ́ pípẹ́ já sọnù ẹ̀wọ̀n já sọnù ṣẹkẹṣẹkẹ já sọnù ó yá jáde inú ẹ̀wọ̀n ayé ogo rẹ jáde ayọ̀ rẹ jáde agbára rẹ jáde kó o nu túbú wọn ó yá dòmìnira ayé rẹ ò gbọdọ̀ wà bákan náà mọ́ orúkọ jésù farahàn agbára tíbẹ̀ ní orúkọ yìí farahàn ó lè kọjá lọ ó farahàn nínú ayé rẹ tìṣẹ́gun tìṣẹ́gun tọ́lá tọ́lá tagbára tagbára tẹwà tẹwà togo togo ó yá bújáde bẹ́ẹ̀ agbára ẹ̀ mọ́ darapọ̀ ó wọnú ayé rẹ ẹrù jẹjẹ wọnú ayé rẹ aládé wúra wọnú ayé rẹ ọba ọba wọnú ayé rẹ olúwa wọnú wọnú ayé rẹ ọlọ́run tó yí ohun padà láì padà ó wọnú ayé rẹ agbára tíbẹ̀ ní orúkọ jésù wọnú ayé rẹ ọ̀rọ̀ rẹ yí padà ó yá lórúkọ jésù ó yí padà gba òmìnira rẹ bẹ́ẹ̀ agbára tó ń jàkadì inú àgọ́ ara rẹ yẹ ó yá iná ti jáde níbẹ̀ gbogbo ibi tí sátani fara pamọ́ sí àtohun àtohun èlò rẹ nínú ilé rẹ ó yá ìyíjà agbára rẹlu agbára ìkọlù kọgbà ṣẹlẹ̀ nínú ilé rẹ ó yá ìjì kó máa rí wọn jábọ́ àwòrán ara ògiri ilé rẹ yẹ tó gbà bọ̀dì ó yá jábọ́ bẹ́ẹ̀ gbogbo ibi tí sátani fara pamọ́ sí nínú iṣẹ́ rẹ ó yá kó jáde pẹ̀lú iná ìṣẹ̀lẹ̀ ṣẹnu ayé rẹ ìṣẹ̀lẹ̀ ṣẹnu ilé rẹ ìṣẹ̀lẹ̀ ṣẹnu iṣẹ́ rẹ ó sì ní wà bákan náà mọ́ ayé rẹ yí padà ayé rẹ kó gba ògo ọ̀tún ó yá dìde báyìí ó yá dìde báyìí ó yá dìde báyìí ó yá dìde báyìí ó yá dìde báyìí àṣẹ ọ̀run ló sọ ó yá dìde báyìí àṣẹ ọ̀run ló sọ ọ́sẹ̀ ó yá dìde báyìí agbára tí bẹnu orúkọ Jésù ló fọ òun yẹ ó yá dìde báyìí ayé rẹ kó yí padà ọ̀rọ̀ rẹ kó yí padà ìdílé rẹ kó yí padà iṣẹ́ rẹ kó yí padà ohun gbogbo tó ti yí padà sí búburú ó yá kó yí padà sí rere torí akọ̀wé rẹ pé sọ igi búburú di rere yóò sì di rere nítòótọ́ ohun gbogbo tó ń ṣe búburú nínú ayé rẹ mo fọ òun sí ó yá lórúkọ Jésù kó di rere bẹ́ẹ̀ èso ìbànújẹ́ yẹn kó bẹ̀ sí sun ayọ̀ jáde ìwọ àgàn yẹn mo ké sí ẹlẹ́dàá nípasẹ̀ rẹ mo wí pé

dúró gbogbo ìdènà ètò di ọmọ látọjọ yìí tó fi ń fomi jẹ wa lọdọọdún tó lè rẹrìn kalẹ ọdún lórúkọ jésù ó yá mo pa á láṣẹ ayé òkúta náà kúrò òkúta ìdíwọ yẹ ayé kúrò gbogbo kò ṣe déédéé yẹ ó yẹ ọrọ dá sí àgọ ara rẹ kó gba agbára kó gba agbára kó gba agbára kó gba agbára kó gba agbára lọdún yìí ọ̀lẹ ayọ sọ nínú rẹ ọrọ rẹ di ayọ̀nà ìbànújẹ fò jáde lẹsẹkẹsẹ ogun ọrùn bú jáde ó yá agbára ìyanu ọlọrun kó sọkalẹ sínú ayé rẹ ìdàpọ̀ owó àtọkọ rẹ omi ṣàṣe dànù mọ́ ìyanu àtibẹ̀ jáde ìyanu àtibẹ̀ jáde ìyanu àtibẹ̀ jáde ìyanu àtibẹ̀ jáde lórúkọ jésù gbogbo tán ti fi ó ṣe ẹni ẹ̀gàn tán ti fi ó ṣe yẹ̀yẹ́ rí wọn ó padà yin ọlọrun lógo nípasẹ̀ rẹ ó pariwo ayọ̀ lọdún yìí ayé ọba ọdúpẹ́ ìyanu ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ogun ni fún ọlọrun lókè jésù olúwa tó gbà láwa àmì Luke 1:58 Luke orí kíní ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta tó kà báyìí pé àwọn aládùúgbò rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́ pé olúwa ti ṣàánú púpọ̀ fún wọn wá bá a yọ̀ àwọn aládùúgbò rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́ pé olúwa ti ṣàánú púpọ̀ fún wọn wá bá a yọ̀ gbogbo ọkàn tó ń pòǹgbẹ ìyanu ọlọ́run mo ké nípasẹ̀ ẹyin sí orí ìtẹ́ àánú ọlọ́run gẹ́gẹ́ bí a ti ṣe kọ́ nípa ti Elizabeth níbí lórúkọ Jésù Kristi gbogbo ènìyàn yóò gbọ́ wọn ó sì bá yín yọ̀ nínú ọdún yìí mo sọ lẹ́ẹ̀kejì gbogbo ènìyàn yóò gbọ́ wọn ó sì bá yín yọ̀ bíbélì wí pé àwọn aládùúgbò rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́ pé olúwa ti ṣàánú púpọ̀ fún wọn sì wá bá a yọ̀ lọ́dún yìí lórúkọ Jésù gbogbo ènìyàn yóò gbọ́ ohun tó ti di ẹ̀gàn sínú ayé rẹ yẹ gbogbo ènìyàn ó gbọ́ ìyanu ọlọ́run lórí ẹ̀ lọ́dún yìí àìrọ́mọ bí rẹ yẹ gbogbo ènìyàn ó bá ọ gbé ọmọ jó ó gbé ọmọ sọ́wọ́ ọ̀tún sọ́wọ́ òsì láti yọ̀ mo ní mo gbàdúrà ìríṣẹ́ ṣe rẹ yẹ gbogbo ènìyàn ó bá ọ dúpẹ́ ó jáde ó kí alleluia ó kọrin ọ̀tún torí olúwa yóò la ọ̀nà fún ọ mo ní gbèsè ọrùn rẹ yẹ gbogbo ènìyàn ó gbọ́ bí a ti mú ọ jáde kúrò nínú gbèsè a tú okun gbèsè kúrò nínú ayé rẹ a ti sọ ẹ́ di òmìnira ọrọ̀ rẹ ti padà dé lọ́tún mo ní sẹ́ gbogbo ènìyàn ó gbọ́ lọ́dún yìí àìsàn tó bá ọrìn ìrìn àjò ayé rẹ lọ́dún tó kọjá tàbí tó ti ń bá ọrìn bọ̀ gbogbo ènìyàn ó gbọ́ nítọdún yìí o torí pé àlàáfíà ọlọ́run ni yóò di títí ẹ gbogbo ènìyàn tó gbọ́ tó pe Elizabeth ní àgàn lọ́jọ́ kìíní gbogbo ènìyàn tó gbọ́ tó fi Elizabeth ṣe yẹ̀yẹ́ tí wọ́n ní akọ ọ̀bẹ kẹni akọ pẹpẹ yẹni kò lè bímọ bíbélì wípé gbogbo wọn ló padà gbọ́ pé olúwa ṣàánú púpọ̀ fún wọn sì wá bá a yọ̀

Ah, lọ́dún yìí ẹbí rẹ a wá bá ọyọ̀ lórúkọ Jésù Kristì. Gbogbo àwọn tó ti wò pé kí Jésù rẹ náà ṣe kárí, ṣe Jésù ló lóun mọ̀. A fún ọléwé olóòfẹ́, a fún ọlágbo olóòfẹ́, a mú ọlọ́lé oníṣègùn olóòfẹ́ lọ. Oní Jésù náà ni mo ní lọ́dún yìí o, Jésù rẹ yóò ṣe ìyanu yẹn. Bí a ti gbọ́ nípa ti Elizabeth, a ó gbọ́rọ̀ ayọ̀ nínú ilé rẹ, a ó gbọ́rọ̀ ayọ̀ níbi iṣẹ́ rẹ, a ó gbọ́rọ̀ ayọ̀ nírí àjò rẹ, a ó gbọ́rọ̀ ayọ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ. Lórúkọ Jésù Kristì, ẹ̀gàn tó bá wọnú ọdún yìí ò ní bá ọ jálẹ̀nu rẹ̀, yóò parẹ́ mọ́bẹ̀ torí ògo àgbà ipò, ògo àgbà ìjọba. Gbogbo ènìyàn ni yóò gbọ́ sẹ́, gbogbo ènìyàn ni yóò gbọ́ tí wọ́n sì bá ọyọ̀. Gbogbo ènìyàn ni wọ́n gbọ́ pé oríire rẹ ti dé, pé Ọlọ́run ti ṣàánú púpọ̀ fún ọ. Gbogbo ènìyàn ni yóò gbọ́ sẹ́ pé ayọ̀ rẹ ti dé, pé Ọlọ́run ti ṣíjú àánú wọ̀. Gbogbo ènìyàn ni yóò gbọ́ sẹ́ pé ìgbéga rẹ ti dé, pé Ọlọ́run ti ṣíjú àánú wọ̀. Gbogbo ènìyàn ni yóò gbọ́ sẹ́ pé o ti jáde kúrò nínú ìgbèkùn ọ̀tá, o ti bọ́ sínú òmìnira. Gbogbo ènìyàn ni yóò gbọ́ sẹ́ pé ogun àtọdúnmọdún tó ti ń bá fà bọ̀, o ti rí ìṣẹ́gun gbà. Gbogbo ènìyàn ni yóò gbọ́ sẹ́ tí wọ́n sì wá bá ọ yọ̀ pé àlá inú ọkàn rẹ, ilé tó olówó fẹ́ kọ́ pé o kọ́ parí lọ́dún yìí. Gbogbo ènìyàn ni yóò gbọ́ pé ilẹ̀ tó olówó fẹ́ rà yẹ òòrà tì orí rà lọ́dún yìí. Gbogbo ènìyàn ni yóò gbọ́ pé o yọ búlọ́ọ̀kù lórí ilẹ̀ rẹ lásán pé o fi kọ́lé ni. Gbogbo ènìyàn ni yóò gbọ́ pé o jáde kúrò nílé ayálégbé, ó lọ lé tiẹ̀, ó tún wá gba ènìyàn tí ó bá ọ gbé nu ilé. Gbogbo ènìyàn ni yóò gbọ́ nípa tìrẹ lọ́dún yìí pé ẹsẹ̀ ló fi rìn níbẹ̀rẹ̀, ṣùgbọ́n ń gbà tó parí, ìwọ àti mọ́tò rẹ lẹ̀ rìn kiri. Gbogbo ènìyàn ni yóò gbọ́ pé wọ́n ti wò ó wípé ọjọ́ ti lọ lórí tiẹ̀, o ò lè rọ́kọ mọ́. Ṣùgbọ́n wọ́n bá ọyọ ayọ̀ ọkọ nínú ọdún yìí, wọ́n bá ọyọ ayọ̀ aya nínú ọdún yìí. Gbogbo ènìyàn ni yóò gbọ́ pé àwọn ọmọ rẹ tó wà ní ìgbèkùn tí wọn ò lè tẹ̀síwájú, wọ́n gba ìtẹ̀síwájú wọn. A ní agbọ́ ti Elizabeth, a sì kọ́ wípé gbogbo àwọn ènìyàn àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n gbọ́ pé Olúwa ti ṣàánú púpọ̀ fún, wọ́n sì wá bá a yọ̀. Wọ́n ó bá ọyọ̀ nínú ìdílé rẹ yẹn lọ́dún yìí, wọ́n ó bá ọyọ̀. Gbogbo àwọn tó ń fomi jẹ́ wojú rẹ wò lọ́dún kọjá tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń somi jẹ́ kíkorò, wọ́n ó rí ọ bó ṣe rẹ. Ẹ̀rí ayọ̀ lọ́dún yìí, ohun tó gbé tì lọ́dún tó kọjá wàá gbé yọrí lọ́dún yìí, ohun tó ṣe tì lọ́dún tó kọjá wàá ṣe yọrí lọ́dún yìí. Gbogbo tó dẹ tì sínú ayé rẹ lọ́dún tó kọjá lórúkọ Jésù, ẹ̀mí ẹ tì yẹ jáde níbẹ̀, ọ̀rọ̀ rẹ di ìyanu. Nínú ọdún tá a wà yìí lórúkọ Jésù Kristì, ìrìn àjò tirẹ̀ o, ìyanu ni yóò já sí. Lórúkọ Jésù, Sàtánì ò lè lé ọba. Lórúkọ Jésù, ogun ìdílé ò ní lé ọba. Lórúkọ Jésù, ọfà ẹni bí ò ní lé ọba. Lórúkọ Jésù, ìbànújẹ́ ò ní ríbi wọnú ilé rẹ. Dandan ni kó o fa yọrí ìrìn àjò ọdún yìí. Agbára ìmísí Ọlọ́run o, ó yá sọ̀kalẹ̀. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, ariwo ayọ̀, ariwo ayọ̀, ariwo ayọ̀, ariwo ayọ̀ ni mo pè. O ni mo pè sínú ìdílé yín, o ni mo pè sínú ayé yín, o ni mo pè sínú iṣẹ́ yín. Gbogbo ènìyàn láti gbọ́, torí ògo Ọlọ́run gbọdọ̀ yọ bí òòrùn tí kì í wọ̀ nínú ọdún yìí, nínú ayé yín. Lórúkọ Jésù Kristì, ògo Ọlọ́run gbọdọ̀ bù jáde, ó gbọdọ̀ ga ju ogun lọ. Torí pé ngbà tó yá nínú ayé Joseph, gbogbo èèyàn ló padà gbọ́. Joseph fi ìgboyà wí fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé bó tiẹ̀ jẹ́ pé ibi lẹ̀rọ sí mi, Olúwa sọ ọ́ di ire. Lọ́dún yìí o, Olúwa sọ̀rọ̀ yín di ire. Gbogbo ibi tá a ti ro ibi sí yín, ire gba ipò mọ́ ibi lọ́wọ́. Gbogbo ibi tá a ti fi ògo yín sí gbèkùn, ògo gba ipò mọ́ gbèkùn lọ́wọ́. Gbogbo ibi tá a ti fi yín sábẹ́ ìdè, ó yá ògo gba òmìnira mọ́ ìdè lọ́wọ́. Lọ́dún yìí o, lórúkọ Jésù Kristì, ọ̀rọ̀ yín di ìyanu, ọ̀rọ̀ ìdílé rẹ yẹ di ìyanu. Ìjìnlẹ̀ bá fà lọ́dún tó kọjá, ìjìnlẹ̀ dákẹ́ jẹ́. Gbogbo ènìyàn ni ó gbọ́. Ẹ ń léra yín síta, onígbèsè ń kanlẹ̀kùn lé yín lọ́dún tó kọjá, ẹkúnlẹ̀ ń sun lálaalẹ́. Lórúkọ Jésù Kristì, àsìkò ọ̀pọ̀ yín dé lọ́dún yìí, ọ̀rọ̀ ayé yín di ìyanu. Lórúkọ Jésù Kristì, aṣọ ń ya mọ́ yín lára, kẹ́ ẹ tó rò mìíràn wọ̀ nínú ọdún yìí o. Aṣọ tuntun lolúwa dá sí yín lọ́rùn. Aṣọ ẹ̀gàn yẹn àfáyà, aṣọ ìbànújẹ́ àfáyà, aṣọ àròkàn àfáyà, aṣọ ẹ̀gbin àfáyà. Ọba tó fa ti Joseph yá kó fa ti yín náà yá lẹ́sẹ̀kẹsẹ̀. Aṣọ òṣì, aṣọ ẹ̀gbin, ọba tó bọ́ ti Joshua

0: báyìí bọ o ti ṣiṣẹ́ ṣiṣẹ́ lórí àwọn ọmọ rẹ o retí àtijọ́kọ kórè o rí bi kórè lọ́dún yìí gbogbo ènìyàn yóò gbọ́ wà á kórè ayọ̀ lórúkọ Jésù Kristì wà á ní ìkórè ayọ̀ nínú ìfọ̀kànbalẹ̀ ni wà á ti ní nínú ìfọ̀kànbalẹ̀ ni wà á ti ní o tún àsìkò tó yẹ kó bẹ̀rẹ̀ sí dójú ọmọ ọ̀tá wá kọ ẹ̀yìn àwọn ọmọ rẹ sí ọ o wá ń dá gbé òun dá fà á nísìnyí o wà á rọ́mọ tí ó ràn ọ́ lọ́wọ́ mọ́ láwọn ọmọ tó jìyà lé lórí irọ́ ni lórúkọ Jésù gbogbo èdè ọ̀tá tó di àwọn ọmọ yẹ tó kọ ẹ̀yìn wọn sí ọ lónìí kó bàjẹ́ ìdè yẹ kó já sọnù wọ́n kọjú padà sí ọ àánú dìde fún ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ sọ̀kalẹ̀ sínú ayé rẹ ọ̀rọ̀ ayé rẹ dìyanu ọdún yìí yàtọ̀ sọ bẹ́ẹ̀ fún ọkàn ara rẹ ọdún yìí yàtọ̀ mi ò ní ṣe àṣedànù máa wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi ò ní ṣe àṣedànù mi ò ní ṣe àṣeèrí ọdún yìí ọ̀rọ̀ mi dìyanu lójú ènìyàn ọ̀rọ̀ mi dìyanu aládùúgbò ó bá mi yọ̀ àwọn ọmọ ìjọ ó bá mi yọ̀ wọ́n pariwo ayọ̀ wọ́n kọ orin titun àwọn ènìyàn ó bá mi dúpẹ́ ọ̀rọ̀ mi já sọ́pẹ́ ọ̀rọ̀ mi já sí ìyanu ọ̀rọ̀ mi já sí ògo wọ́n parí ọdún pẹ̀lú orin ayọ̀ wọ́n parí ọdún pẹ̀lú orin ìyanu ọ̀rọ̀ mi ti yí padà ara yí ẹ bá mi yọ̀ orin ọ̀tún délẹ́nu mi ìgbà ọ̀tún bẹ̀rẹ̀ mo bọ́ nínú gbèsè mo bọ́ nínú àìsàn mo bọ́ nínú ìdààmú mo bọ́ nínú àìní mo bọ́ nínú àìrọ́nà lọ mo wọnú ògo lọ mo wọnú ayọ̀ lọ agbára kristi ni ìṣúra mi orí àtẹ̀gùn kristi ni mo dúró ìpìlẹ̀ kristi ni mo dúró lé lórí n ò lè ṣubú torí kristi ni agbára mi orísun gbogbo ètò sun ìbànújẹ́ lọ́dún tó kọjá ẹ gbẹ dànù ibú ayọ̀ ni kó jáde kó bẹ̀rẹ̀ sí wọlé wa ìyanu bẹ̀rẹ̀ bó ti ṣe sọ yẹ àṣẹ gorí ẹ bẹ lórúkọ jésù ọrẹ kó já sí ìyanu ìgbà ọtún bẹ̀rẹ̀ nínú ayé rẹ o ò lé wà bákan náà mọ ariwo ayọ sọ nínú ayé elizabeth ariwo ayọ sọ nídùúlé sakaraya ariwo ayọ sọ nínú ìdílé rẹ ariwo ayọ sọ nínú ayé rẹ ariwo ayọ sọ níbi iṣẹ rẹ o ní ti ṣọọbù yẹ lọdún yìí gbèsè ò ní tì í lọdún yìí lórúkọ jésù yóò gbòòrò sí ni ohun tó fi ráhùn nínú ṣọọbù yẹ lọdún kọjá o fi rẹrìn lọdún yìí o gba ìgbéga níbi iṣẹ rẹ lọdún yìí lórúkọ jésù kristi o ní jókòó sílé lásán o ọ̀nà àlà fún ọ ọ̀nà ìyanu ọ̀nà ìtẹ̀síwájú ọ̀nà ìgbéga ọ̀nà ògo bẹ́ẹ̀ ni yóò sì ẹni tí oko owó rẹ ti ń ṣe dáradára tó gbogbo ń ṣe jọmjọm tẹ́lẹ̀ tí ohun gbogbo ń dùn tẹ́lẹ̀ ẹni tó yẹ bẹ́ kì í ná kẹtàkì míì tó wo àpò lójijì tí ìjì fẹ́ wọlé iṣẹ́ tó wá dẹni tó fẹ́ máa tọrọ káàkiri tó bẹ̀rẹ̀ sí ta gbogbo ohun ìní rẹ̀ bóhun téèyàn bá ní láì lèèyàn fi ra ẹ̀mí rẹ̀ padà tó wá wò wípé èmi náà tó wá tún jòkó padà bẹ́ẹ̀ni tí mo ti lo mọ́tò méjì mẹ́ta rí mu adẹni tó tún fẹsẹ̀ rìn ó ọ̀rẹ́ wa ibẹ̀ kọ́ ló pin ìrìn àjò rẹ wà ibẹ̀ kọ́ ló pe ayé rẹ wà iṣẹ́ tó ṣubú yẹn lè dìde o gbọ́ bí igi rẹ tí a bẹ́ lórí bá rí omi yóò sọ padà torí náà mo gbàdúrà fún ọ ìsun tó gbẹ tí ò jẹ́ kó o lè so mọ́ orí ìsun yẹn mo pè é padà óyá kó sọ jáde lórúkọ jésù kó sọ jáde óyá lórúkọ jésù ìsun ńlá kó bẹ̀ sí jáde níbẹ̀ akọ̀wé rẹ̀ pé wàá dàbí igi tí a gbìn sí ti pa odò tí ewé rẹ̀ kì í rẹ̀ tí ohun gbogbo tó ń ṣe déédéé tí mú èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ láti wákàtí lọ ní àkókò rẹ̀ ní àkókò tó yẹ ní àkókò tó tọ́ yẹ óyá ayé rẹ̀ kò so èso padà okòwò rẹ̀ kò dìde padà agbára ọlọ́run kò wọnú ọjà yẹ lọ lórúkọ jésù owó òdì tí wọ́n ná fún ọ yẹ iná ẹ̀ mọ́ kó pe owó yẹ jáde ní owó rẹ̀ kó pe jáde má wẹ̀yìn wò wàhálà ajá mo sọ sínú ayé rẹ gba jésù lolúwa àtolùbàlà rẹ mú ìgbàgbọ rẹ dúró lé ẹrù jìnà nínú ayé rẹ sá fún ẹṣẹ o gba ìtọ́ni o ọ̀rọ̀ ọlọ́run mọ́ o òun ní ìdá o eléyìí tó kẹ́yìn ni àdúrà o ìrẹ̀wẹ̀sì sì ń bẹ láfonífojì ṣùgbọ́n bó o bá lè gbàdúrà o lè borí o sì lè ṣe gbàdúrà má jẹ́ àdúrà o sú ọ kódà bó dàbí pé àdúrà rẹ ò gbà wọ́n gbà bẹ́ẹ̀ àdúrà rẹ ń gbà yóò sì farahàn nígbà tó bá yá fún gbogbo ọkàn tó wà láfonífojì tó ti la ọ̀nà àbáyọ sílẹ̀ fún lónìí olúwa mú wọn jáde níbẹ̀ olúwa ṣẹ́gun fún wọn ẹ̀mí mọ́ ọlọ́run mo gbàdúrà ó yá darapọ̀ mọ́ wọn tú ọkàn wọn nínú tú ọkàn wọn lára gbà wọ́n níyànjú mú wọn dúró lórúkọ jésù ẹ ó borí lórúkọ jésù ẹ ó ṣẹ́gun ẹ ò ní kú sáfonífojì yẹn agbára ọlọ́run yóò ràn yín lọ́wọ́ orí ọ̀fẹ́ kristi yóò dì yín mú ẹ ó là ajá togotogo ẹ ó là ajá tagbára tagbára ẹ ò ní pàdánù ọmọ sí àfonífojì ẹ ò ní pàdánù ọkọ sí àfonífojì ẹ ò ní pàdánù aya sí àfonífojì ẹ ò ní pàdánù ẹmí yín sí àfonífojì ẹ ò ní pàdánù àwọn ìtura yín sí àfonífojì ẹ ò sì ní pàdánù iṣẹ́ yín síbẹ̀ pẹ̀lú ẹ̀mí mọ́ ọlọ́run yóò ṣẹ́gun bóyá ó rántí ìgbà àtijọ́ nígbà tó ń gbogbo dùn ó wá tó túrò báyìí pé ṣé ìwọ náà ni ṣé pé ayé rẹ lè rí báyìí ọkàn rẹ gbọgbẹ́ ó ń sọkúsù lójoojúmọ́ ó wà lórí ibùsùn ó lè dìde ó gbá pá kò ṣeé gbé wọ́n gbé ọ̀tọ̀ wọ́n gbé ọ yàgbẹ́ tàbí ohun gbogbo dorí kodò ó dẹni tó ń yáwó wo kaakiri gbese ti wa po lorun ere pete tori ko ma te ko ma te ko wo imo parun ko mo parun o ti wa lo gbese sonu je o yi o wi pe olorun le ra igba re pada Nebukadnezari o pada so niba ti olorun to sise iyanu ninu aye sadaki mesaki ati abegidi ko di olorun won o lo yi igba ti akoko pada olorun fe yi igba ta ko pada ninu aye re ohun gbogbo ti o si ninu ipi ohun gbogbo ti olorun o damo mi ohun gbogbo ti o ba aye mi bere to wa fo ma aye mi lo se gangan jesu mo ti gba olaye bayi je ki gbogbo irugun be ko gbe da ninu aye mi bo tin so tele mi ye iyanu bere ninu aye re ni o ma wi be o jesu kristo oruko to gbogbo oruko lo pe gbogbo bi ti afo mo wa ninu aye re bayi loruko jesu ina e mo ko fa tu nibe irugun afo mo ye ina e mo ko fa tu nibe o fa afo mo to wonu aye re pelu ase oya jade nibe ori be ko le yi pada ase gori e edidi di o ogo ni folorun loke jesu oluwa tolubalawa ami iwo ko to gbadura ki aya re pada loruko jesu mo darapo mo ninu igbagbo pe gbogbo bi kini ti aya re wa olorun ko ko si iwo lu pada ko wonu aye e ko pada wa gbogbo aya to gbadura pe ki oko un pada mo darapo mo yin ninu igbagbo mo gbadura pe bi kibi ti oko oye wa emi mo olorun ko so kale iboju satani ko ya loju e loruko jesu ko pada sinu ile ronu si ko to tugbeyawo re ka ronu si ko to fi iwa ibaje ba ile re je ori ofe lati faye gba olorun ninu aye re ninu ile re oluwa ko fi fun o mo gbadura pe awon ase ti ile yin ko di sise yori oluwa fo pin si ogun ojo pipe ninu aye re oluwa fo pin si ekun ojo pipe ninu idile re oluwa fo pin si ibanuje ati arokan re oluwa fo pin si egun gbigbe to lohun oni yi pada ninu aye re olorun anu yo se oju anu re wo yo se oni iye yo se oni oju ayo to ti lorun ile yo pada loruko jesu alafia to si monu ile yo pada loruko jesu mo gbadura pe ogbe okan eti oko re tabi aye re ti dasi olokan imisi olorun ko wo ogbe yes loruko jesu alafia kristi ko wonu okan re lo mo bi to ti ri inira to ti farada pe ko fo sekun pe ah olorun se ma se wa ma farada lo ni se ko wa ni si yi pada loruko jesu yi pada yo sele aye aye yo yi pada oko ye yo yi pada la la re oni gbe igbagbo re oni dojuti o iyanu yo sere nu aye re bo ti tele oro yi loruko jesu kristi alafia kristi yo pada sinu aye re igbo tun yo be nu idile re jesu oluwa tolubalawa amen oro lorun te se gbo to yin ni akoko ori ofe lati enu baba wa pastor moses anodo fun ebi adura ati itoni e pin sori ewo ibani soro yi 070-312-5868 tabi 080-75-60-44-60
1: ori ofe Jesu Kristu luwa wa ife mo ti olorun idapo ti ni mu ko sokale wa ki o ma ba yin gbe lati asiko yin lo ati titi lai lai amen.

ọ̀tẹ̀ ló sínú rẹ̀ nítorí tí ó fìdí ilẹ̀ sọ̀rẹ̀ lórí òkú ó sì gbé ka àwọn iṣan omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú ẹni tí ó gbé ọkàn rẹ̀ kalẹ̀ sókè sí asán tí kò sì fúra ẹ̀tọ̀ òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ ẹ̀ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹ̀mọ́ kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọba ọ̀gbọ́n olúwa tí ó le tí ó lágbára olúwa tí ó lágbára ní òkú ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹ̀mọ́ kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọba ọ̀gbọ́n olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun òun náà ni ọba.

0: 105.5.
1: Station with the boys.
2: Yes.
3: Yes. On social media. Follow us on social media. Facebook. Jordan One.
2: Daniel Damilabi. Yes. Bobby. Nini sooru ojo meta to nlo lowo e da doke lohun
4: mo dupe ni owo olohun nkan to sele si omo mi ni 2023 lo sele ogun yen wole ni ago kan o ko da se mewa bi ogun yen se wole ti ofa yen wole ti ara omo yen orun eji owo egan ati ese omo bi bere si ni gbon o bere si ni gbon oju ti pada mo ni lati di mu mo gbe bible le lori mo gbadura titi mo wa lo si church bi ti mo lo mo ni daji egba mi nkan bayi ni mo se ko se wa la pa ni
2: aye o ni fogun omo ba oja eyin odo ta ma bi e ni tipo mo omo buruku fa won bi
4: nkan to ba mi leru ni pe ojo ti mo ba de bi ti mo ti fe gbadura ko se omo yen rara se tu emi rin abi e ma o ma ma disturb mi mi ni le gbadura sugbon si ya le mo olorun ni ojo ti mo ba gbo program mo daji radio ti mo lo o baje bi mo se de oso ti mo gbo yen o ni ki lora radio mo wa wo da owo opo lowo mi mo ni lati pada mo wa price mo ra ti won ba bi mo se dele mo wa gbo program ni 10:30 to 12 bi daddy se daruko yi pe emi ni arole oba dare o yen ti mo gbo o de wonu ara mi lati igba ti mo ti gbo yen titi le di mo mi o le sun o bere si ni disturb mi o ni mu omo e ma lo si ori oke mo ọmọ ẹ máa lọ sí orí òkè yẹn pa tó di aago márùn-ún nídàájí mo wá jí ọmọ yẹn ẹ̀mí yẹn tún wọnú mi ó ní sùn padà mo ní rárá mo ṣe gbé ara mi nìyẹn pápámọ́ra adébí ní quarter past 7 lọ́jọ́ yẹn ṣáàdì mo ṣe ń dé orí ilẹ̀ àánú yìí pásítọ̀ joshua mo dúpẹ́ lọ́mọ ọlọ́run nínú ayé wọn wọ́n fi ẹ̀mí ìfẹ́ hàn sí wa wọ́n ní ká lọ sílé àánú ká lọ bèrè nǹkan tá a fẹ́ láti ọjọ́ tí mo ti jí orí òkè nǹkan yẹn ò ṣe ọmọ yẹn
2: láti ọdún mélòó wa gbogbo eyan di.
5: Everybody stand up.
2: Gbogbo eyi dan gbọ́ mi nílé àbí níbi gbogbo náà ayé ayé.
5: The people that are hearing me in their house and everywhere.
2: Olúwa ta bá fẹ́ kí n tó ń sọ ìyá ni délé lọ́la. Bọ́tá ti gbọ́ tọ́lọ́run ṣe ni wọ́n sọ níbí. Gbogbo eyi dan ṣàmì níbi tẹ́ ti ń gbọ́ ẹ̀rí. Lórúkọ Jésù Kristì, àánú fọ̀n fún ọ. Láti ọdún mélòó máa. Láti 2023 lọ́ ti ń gbé ọmọ yẹn kiri ọmọ yẹn wà ń bí lálẹ́ yìí.
5: And the child is here tonight.
2: Màmá yìí wá bá mi lọ́jọ́ Sunday.
5: She came to meet me on Sunday. Wọ́n ní
2: bàbá àwọn ti get owó àwọn fẹ́ gba lẹ́sà ìdúgbò church.
5: Àwọn
2: fẹ́ lọ sábúlẹ̀ ẹ̀gbà mọ́.
5: She wants to rent a building.
2: Àwọn fẹ́ máa gbé ládùúgbò church.
5: She wants to live around the church.
2: Àwọn ti gbé bí bọ́sọ̀pù tiwọn.
5: That is, she has nothing
2: to do with bọ́sọ̀. Bí ọmọ mi tó
5: ti ń bá mi o. I don't know where
2: you are ok ẹkọ
6: ó ní ìpè yìí o ẹ ẹ lè kú láéláéláéláéláéláéláé ó ní ìpè yìí o ẹ ẹ lè wá mi ọlọ́run bá kọ́lé mo sì ó ní ṣe ni màá jẹ́
2: mú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìwọ òdèlè lánàá ti ẹ̀yà iráyé yìí ó jẹ fẹ́ kí ìpè yìí ó gbé ẹ̀wọ̀n òdèlè sọ bẹ́ẹ̀ ìpè yìí o ẹ lè kú o.
5: Lift up your hands to the King of Kings.
2: The Lord that cannot lie, the God of
5: this country.
2: Olorun baba mi Timothy Oluwole Obadare. Olorun ma je mo awon woli to ba isu je nko. Olorun awon woli to le to si gbere soju. Olorun awon woli to jo je lori orisa. Ogo ni foruko yin baba mi. Mo ki yin pada. O ti gbe ẹrin agbara yẹn. Awọn to je pe won wa biri. Tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan sí méjì ọkùnrin kan ní sà mo débí ní Sunday ayé mi yí padà ní ọjọ́ kejì ìkan ní sà mo débí lánàá ayé mi yí padà in 2 days ìkan jẹ́ pé dà mo débí lónìí the same day ayé òun yí padà ó jẹ wà ń lé ojoko.

0: ọdún ti ọdọ ya sa ẹdàgbò ìjákulẹ̀ ojoojúmọ́ olúwa dàdúrò jésù olúwa wa gbé òróró ẹ sọdọ gbé omi ẹ sọdọ ẹ jẹ ń gbọ àwọn tó bọ lọwọ ìjákulẹ̀
1: mọ.
2: Pray that Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Nígbà tí mo wá sórí òkè mo ń bá wọn gbàdúrà ọjọ́ tí mo wá láti wọ́n ní ká kánlẹ̀ ká béèrè gbogbo nǹkan tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti ń lọ USA ṣùgbọ́n mo wá sọ pé ìgbà tí mo lọ láti ìyàwó ọmọ mi ọkùnrin ló ń bí ó lóun fẹ́ obìnrin ó ní mọ́mì kí mi bá ń gbàdúrà kó náà rò obìnrin mo ní kò sí wàhálà mo lémi kọ́ ló ń sọ ọmọ mi ní Ọlọ́run ni mo ní tí mo bá bẹ̀rẹ̀ gbàdúrà kéwọ̀ náà máa gbà mo ní máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì bàbá mi ọtọ́rítì olóde máa gbà tí mo bá dé Nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi Ọlọ́run má dojú tì mí kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo ló ń ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbẹ̀yìn pè mí ó ní mọ́mì máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà mo nígbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí náà ṣe mo ní tẹ́ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n dẹ̀ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dénú plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ ló òyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n dẹ̀ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire kí mi gbàdúrà fún un kóun náà soríire mo ní ọmọ wàá soríire o wọ́n dẹ̀ mú mi lọ síbẹ̀ yẹ mo jókòó mo fẹ̀ mo náà sẹ̀ mo jẹun tó da.
3: First class ni mo máa ń wọ̀ ní Amẹ́ríkà gbogbo ẹ̀yà bí ọmọ ẹ̀ ṣe bó ṣe wù yìí ṣé mi ò máa sọ lẹ́ẹ̀kan.
2: Ìgbà tí mo jẹ ìdánwò mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ́ẹ̀ mo ní ẹ̀rọ bá mi gbé bàbá ọtọ́rítì sí mo lóun ni mo fẹ́ máa wò wọ́n dẹ̀ gbé bàbá ọtọ́rítì sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tán ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
3: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní ha mo ní bá dẹ̀ wà ilé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o mo wá pe ọmọ mi yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo ní bàbá tí mo gbàdúrà lọ́dọ̀ ẹ̀ fún yín mo ló ń ṣe bá ti dé ó ní tí mo bá dé Nàìjíríà ó ní màá lọ kí wọn mo ní fún mi lówó mi ò lè lọ kí wọn lọ́wọ́ fìfo náà wá fún mi ní $100 yẹn so ọmọ mi tí ó sọ pé òun ò bí obìnrin yẹn ìgbà tí mo dọ́hun ó wá ṣẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ ó ní kí mi wò ún mo ní oyún nìyí ó ní ẹ mo ní rán ọkọ ẹ̀ wá kó wá gbòòrò ọ̀tọ́rítì so wọ́n fún ni mo fún wọn ní òróró ọ̀tọ́rítì mo ní kó lò ó kó la ó fi panú ẹ̀ mo lọ́bìnrin ló máa bí ó jẹ́ lọ ó lọ bímọ ó bí ọbìnrin.
3: Stand up and shout hallelujah. Èmi gòkè ọgọ́ta láyé mi nítorí ní kò wọ aṣọ ayẹyẹ sẹ.
1: Surely you must not take a moment of celebration.
3: Gbogbo tí ò ní jẹ́ kó ṣayẹyẹ.
1: I cannot allow you to celebrate.
3: Lórúkọ Jésù
1: ní jo. If you are doing what you are
3: doing, mo rí ẹ kó ṣayẹyẹ.
1: I see you celebrating.
3: Mo rí ẹ kó rẹ́rìn.
1: I see you laughing.
0: Mori epo yo.
1: As you rejoice.
0: On congratulations.
1: Voice of congratulations.
0: Obres si first.
1: Yes, now begin to come unto
0: you. Gbogbo eyin te wa ye.
1: All of you that came to the world.
0: Ti e loju ayo.
1: I never had day of joy.
0: E ma loju ayo.
1: You have day of joy.
0: Adu eleyi.
1: This prayer.
0: O se pataki.
1: It's very important.
0: Won pe ni adua o ku die ko bo si ko bo si.
1: The prayer of almost there but never there.
0: Near success syndrome power.
1: E mi o ke ni akude.
0: Eyan ma de ikorita ati gbare.
1: You get a junction of receiving that.
0: Wa de ni jori gba.
1: Suddenly you don't get it.
0: Anti ye wi pe
1: that's
0: only egba mi.
1: Prophet, please help me.
0: O de meta.
1: 3 times now.
0: No time fitation wedding.
1: They have given
0: the wedding. O de wa
1: ye. But it never took place.
0: Mo wa so fun.
1: I told her.
0: Oju ala re ni.
1: It's in your dream.
0: Okunrin wo lo mo nyo si
1: o. We can always appear to
0: you. Only Sami o kin roju e.
1: That that don't see
0: yo boju.
1: He will come and face.
0: Sugbon ma feel pe.
1: But I will feel
0: it. Ni po ajo wa ni.
1: Like we are together.
0: Lẹyin deliverance.
1: After the deliverance.
0: Eni to sise ya sire
1: tu. The better thing that go
0: come. Lo story wedding se.
1: Before she not
0: even. Eya gbara ikurita se yori.
1: Every power the edge of success.
0: E subu ke ku.
1: Fall and die.
0: Eya gbara ikurita la
1: ja. Power the edge of
0: Allah ni ki mo se goro ke
1: pisga
0: oni ma wole le ri ton lo sugbo o lo
1: be you not get there
0: gbogbo agbara to lo ma ri oni ri gba
1: ko
0: lai na so pe eyin agbara orita se
1: yori the edge of success
0: e wo ibo
1: chi bere
0: o